0: mo pe.
1: Bẹ́ẹ̀ni sà, tí mo ti practice law but I have nothing to show whatsoever.
0: Gosh.
1: I have nothing to show for it.
0: Wọ́n lọ́dún mẹ́rin dín ní ogún làwọn fi jẹ́ lọ́ọ̀yà táwọn ò sì lè fi nǹkan kan hàn. Kò sá mi. Náà owó ẹ̀ báyìí mọ́ dìde o, tí n bá yí ọ tó dìde, jókòó báyìí yẹn. Agbára tó ní ọmọ ṣiṣẹ́, ṣùgbọ́n kọ́ mọ̀ sí àmì, kọ́ mọ̀ sí ohun àmúyẹ. Jẹ́ ń gbọ́dọ̀ bá lè ṣe àmì agbára yẹn kọ́ wọlé. Ṣílá.
1: Bàbá mi, kí n tó jọ ìjọ yìí, ó mo gbèsè ló gbé mi débí. App owó app kaya o pèlè ni kaya o cash lọ́la kaya gbogbo ẹ̀ lóríṣiríṣi about six màá máa yá kan fi sọ̀kan
0: wọn. About six.
1: About six apps sir, even including First Bank tí mò ń lò yá 30,000 yá 20,000 wọn tún máa lé mi wọn máa ṣépè fún mi a máa blackmail ẹni lọ́ọ̀yà lọ́ọ̀yà irú èwo ni tiẹ̀.
0: Ẹyin ọmọ ọlọ́run gbogbo ẹyin tí ayé fi ń ṣe yẹyẹ. Ní ọmọ bí tí owó fi ọ sẹlẹ́yàdé láyé bí n bá yọ tó fòókè ní ìgbà méje lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ wà ná iná pàkọjá lọ mbẹ. In the name of Jesus. Ẹnìkan ní iná pà bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá dé ó dé nìyẹn. Ẹ wá dúró tójú ìyá ẹ̀ rí odidi lọ́ọ̀yà 16 years. Ẹ jẹ́ mọ̀mọ́ ìyọ́mọ bá ọ̀rọ̀ wọn bọ̀ ẹ ń bá ba lọ́lọ́ba.
1: Bàbá mi o, mo wá gbalé sí Ìbàdàn bíbá ìmú yẹ̀ṣẹ̀ dé sí Ìbàdàn láti Èkó. Now mo wá jẹ owó lé 300,000 mo ṣàṣàwó jọ fi gbà náà ni. Ó wá kú bí tí mo ti fẹ́ rí mo ti jẹ owó 2 months. Mo ti ní stroke, mo ti ń kọlu gbákọ̀làwó. Landlord ó bẹ̀rẹ̀ sí ní lẹ́kùtì notice. Òkè ni mò ń gbé láti ìsàlẹ̀ dókè gbogbo àwọn aráalé ń pè mí. Ó ti lẹ́kùtì notice ó wà lẹ́jàkújàkú. Ó ní kẹ jáde nípa ẹjẹ́ wọlé oṣù méjì. Mo ní it's not for me. Mo ní ẹ̀fọ́ aya kí n tó débẹ̀ mi ti ẹ̀fẹ́ rí. Now mo wá wá sínú ìjọ yìí. Kí n tó wá sínú ìjọ yìí, mo rí lójú oorun mi pé wọ́n kun bẹ̀ ní green, I mean ní blue and white.
0: Báyìí.
1: Yes sir, wọ́n kun ní blue and white. Èrò pọ̀ gan, èrò tó pọ̀ níta ojú àwọn tó wà nù lé lọ. Everybody rí iṣẹ́ àmì iṣẹ́ ìyanu.
0: Màmá ṣẹ́gun tẹ́ ẹ rí lójú oorun ni. Ẹ tó wá rírò ń ta, ó tún ní gálẹ́rì. Wọ́n ní èrò tìta pọ̀ ju tinú lé lọ sẹ́jí. Bó o ṣe ń wo ìjọ rẹ yìí, ó rẹ́gísítà dọ́run ni. Ó sì nà.
1: Bẹ́ẹ̀ni sà, so ibi tí mo ti ṣiṣẹ́ dádì 50,000 naira ni mo ń gbà. I'm a legal practitioner of 16 years. I 2-1-2-1 ni mo ní jáde. Mo mọṣẹ́
0: èló lẹ́lẹ́ ń gbà
1: 2-1-2,000 naira lóṣù.
0: Gbogbo oṣù
1: yìí fún mi. Àwọn tó mọ ibi tí mo ti ṣiṣẹ́ wọ́n lè wà ní bíbáì. Mo máa ń rí àwọn client wa kọ̀ọ̀kan ní bíbáì. So mo wá bẹ̀rẹ̀ sí ní wá sí bíbáì. Fún ọ̀sẹ̀ méjì mo rí more than 300,000. Àwọn
0: láàrin ọ̀sẹ̀ mi.
1: Bẹ́ẹ̀ni dádì, mo sanwó yẹn, mo wá rí owó, mo wá rí owó, ara wá ń tù mí, ara wá ń tù mí. Mo wá yàwọn èèyàn lówó, mi ò tiẹ̀ ní rántí pé mo yáyàn lówó. Wọ́n á ní pé owó tó yẹ wà máa ní ẹ máa lò ṣe ṣì ń lò. Àwọn ará ọ́fíìsì ní lóye tá ìwò bùlẹ̀ tí ń rówó màá ní ọlọ́run òjijì ni ọlọ́run òjijì. Now àwọn ọ̀rẹ́ mi tó wà lẹ́kọ̀ọ́ mo wá sponsor wọn ẹ máa wá sí 77. Wọ́n á ní ẹ máa wá màá fún wọn lówó mọ́tò màá tún oúnjẹ fún wọn màá make wọn comfortable. Now kí ni mo fẹ́ fàyọ dádì ní ìjẹta I clock millions. I'm telling you daddy, I've never seen that in my life. Yes, somebody called me that I have seen for long. Mo ti ṣiṣẹ́ fun ni 2018. Yes, daddy. Now, ó ní mi lórí Facebook. Mama, where are you? Kíní kan mú ní Àìbàdàn ni mo wá sí yìí. Oníṣẹ́ wà fún mi. Tó bá ti jẹ́ṣẹ́ o ṣáà ní pé kí n máa bọ̀ ṣé mo lè WhatsApp rẹ̀. Why not? Mo lọ, mo rí èrè 470. Mo sáré san tight mi. Bàbá mi dẹ̀ sọ pé a máa rówó kaso tight wa ká rántí àwọn o. A máa rówó. Daddy, ní ìjẹta bí mo ṣe lọ nìyẹn o, wọ́n lọ́ọ̀jì mi sí 5-star hotel. I have never seen that in my life. What I was eating was ordered. Morning, afternoon, night, 14 days was ordered. Not only that, mo ní mo lọ wo ilẹ̀. Mo sì ṣe agreement tí mo ń ṣe lọ́fẹ̀ẹ́. Agreement ọmọ máa fi 3,000 naira lọ mí. Agreement tí mo ń ṣe 2,500 naira gbà mí. Just to buy ilá and kí n dẹ̀ fi jẹ ẹ̀bà. But mo sọ fún wọn, mo ní my own lawyer, if you want perfect job, you give me 20%. Wọ́n ní are you sure you do? I said 20%. Oh no, 20% lọ́ọ̀yà kọ̀ọ̀kan ò gbà rí. Ogbó owó tó jù ní 10%. 20% pínpín pàpàpàpà. Even 10% is millions.

0: pọ̀ jọ ni bàbá mi mo ti sọ táìtì mi mo ti transfer ẹ̀.
1: Bí ọmọ méjèèjì sókè, bí mọ́mí ìṣẹ̀ṣì ń sọ̀rọ̀, omijé sì ń gbọ́n mi. Ẹ̀wù ẹja ńlá ti ń lùwẹ̀ nínú omi kéńkélé nítorí pé kò sí àmì. Nawú ẹ̀ méjèèjì wà á búra mọ́ wà á pa àgbẹ̀bọ̀ àyẹ́ bàbá mi ọ́. Fàmì hàn mí lọ́sẹ̀ yìí. Wọ́n láwọn dákọ̀ 20%. Tí máa gbà nìyẹn lọ́ọ̀yà mi ṣe lọ́ọ̀yà rádaràda bàbá mi ò lọ́sẹ̀ yìí fẹ́mi náà lámì tèmi máa wo àwọn 1000 tó lè sọ̀rọ̀ yes rọ̀pọ̀ kẹta dáadáa yes mana yẹnde lẹ́kọ̀dọ̀ sa.
2: Yes, so my people, this is my Jordan Drive, man.
1: What do I want? Mi o wa lori, mami e gbowo lori. E ikole.
0: Mi o ni moto mi o ni le o. Mo ya legbe mi o for 60 years. A se mo ro fi jeun ni.
3: Asaka.
0: Mi o le ra win keke. Ti ba di ton gbe moto lo ma ni, ma wa wo gbo moto e ma ni even the mirror gan. Be I cannot afford. Ipe ah gbe bawo mo le mi se fe ni moto gan. Ton ba se n pe mi ni di lo gan, inu ma n bi mi. Ma ni Taiwo. Inu mama n bi mi dadi en to ba pe mi be ti ba boju wa iba e. Ma ni my name is Taiwo. Taiwo mu koko je kin to je lawyer because there's nothing to show. En to pe mi Taiwo, to pe mi di lo ma lo ronule. Ma lo ronule.
1: E wo alagbara to da bi ole. An panu mi kandaya santebolias. E guno some free kahala. Amen kwamila. Láti orí màmá yìí lọ kí ọdún yìí ó tó parí àmì ń bo ló ti ka ilé yìí bó lo ṣe rí iṣẹ́ lórúkọ ọba pátọ́lá àti tẹ̀mí mímọ́ mo ní kó jáde bó yé. Náà ẹ̀bẹ̀ rí mo sọ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ tó jẹ́ òní tó jẹ́ ọjọ́ ajé ni kò bá ìrànlọ́wọ́ pàdé. Ẹ̀kẹ́ bàbá ràn mí lọ́wọ́ fúnra rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wa mú irúgbìn kan jáde. Irúgbìn yẹn irúgbìn ìrànlọ́wọ́ ni bàbá mo fẹ́ ìrànlọ́wọ́ kó tó dalẹ̀. Mú ìdá mẹ́wàá ìwọ tó bá ni mo fẹ́ ìrànlọ́wọ́ kó tó dalẹ̀. Mo ti ní kí gbogbo àwọn àkọ́bí ọmọ kí wọ́n san irúgbìn 1200 san fọ́mọ rẹ̀. A ní ẹja wo tí bàbá mi ológun àjọbọ̀ dánwò account number church rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ san. 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yẹn ọba sì wọlé ẹlẹ́lẹ́ 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹ jẹ́ fún yín ní ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà kí n tó gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà ẹ jẹ́ lọ sínú ìwé Esther ìwé Ẹstẹ́rì chapter 1 títí wọ chapter 6. Ṣé ẹ rí ọjọ́ Wednesday léyìí yóò jẹ́ ọjọ́ Wednesday mọ́ ni gbàgbé. Ẹ múra o mò ń lọ sórí YouTube mò ń lọ sórí TikTok. Aago mẹ́fà àbọ̀ ni màá wábẹ̀ tó bá wá dalẹ̀ gbogbo ẹ̀yin marriageable single a pàdé ní marriage corner gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé o ní kí ọlọ́run kó jẹ ẹgbẹ́ láti ìsìn lọ tó mark birthday rẹ látòní lọ tẹ mark wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lọ sórí Facebook.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: sọ pé gbogbo ogun.
1: Every battle.
0: Tó fẹ́ sọ rẹ̀ dọ́lọ́ lé mi lórí.
1: I want to turn myself to God.
0: Iná máa jó.
1: Fire consume.
0: Màlí kapoli.
1: Iná jó.
0: Eru gada balẹ̀ mẹ́ta. Ogun tó fẹ́ sọ rẹ̀ dọ́lọ́ sẹ́ lé mi lórí.
1: That battle that to make yourself authority over me.
0: Ọ̀tá tó fẹ́ sọ rẹ̀ dalágbára lé mi lórí.
1: Every that to be empowered over me.
0: Tó lò ní final sẹ́ lórí.
1: That to be my final sẹ́ over me.
0: Iná máa run.
1: Fire destroy them.
0: Ogun tó fẹ́ sọ rẹ̀ dalágbára. Ọ̀tá tó fẹ́ sọ rẹ̀ dí. Mi gbẹ́bẹ̀. Àwọn ogun tó fẹ́ borí mi. Ẹ máa nana. Mo sọ tẹ́lẹ̀. Ibológun yẹn ti wá. Tó ló máa sọ ara òun di olórí ogun. Ọ̀tá àwo.
1: Which enemy?
0: Ló ló máa borí ẹ by force.
1: Tó
0: máa ṣera wọn.
1: Thank you, Father.
0: Kọ́ máa ṣera wọn. Wà á máa já sọ́tùsọ́sí.
1: You'll be going left and right.
0: Ẹ̀yin ogun adákẹ́ pani.
1: Silent killer batteries.
0: Ẹ jáde nínú ayé mi.
1: Out of my body.
0: Màlínà Màsútaya.
1: Yes, Lord.
0: Rí gàbà lẹ́nu ẹni wa. Ẹ̀yin ogun ayọ́kẹ́lẹ́ pani.
1: You silent destroyer.
0: Ẹ jáde. Ẹ̀mẹ́nu
1: ma.
0: Ogun ayọ́kẹ́lẹ́ pani. Jáde lára mi. Jáde lára mi. Ẹ jáde. Ẹ ò lè bá tèmi jẹ́. Ẹ̀yin ogun ayọ́kẹ́lẹ́ pani. Òní ni kì í sọ̀la. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ máa jáde. Ẹ̀sìn sà.
1: Sà.
0: Sórí gbogbo tọ́lọ́mbà fẹ́ sí.
1: Everything God wants to do.
0: Ẹnìkan ni ó kàn án sí.
1: He will send somebody.
0: Àmì búburú
1: ni. Yàrá ibú ma.
0: Ó gbiná la.
1: Yàrá ibú ayà.
0: Gba ní jago kulẹ̀.
1: Ẹ máa ń
0: bá ẹni tí wọ́n bá ti jẹ́ ọ
1: Mo ti sọ fún ẹ.
0: I've told you already.
1: Ẹ ti ní ìrírí agbára.
0: You have experienced his power.
1: 081.
0: 081.
1: 123.
0: 123.
1: 222.
0: Lọ́nà márùn-ún.
1: 081.
0: 081.
1: 123.
0: 123.
1: Ẹwà tẹ́tù márùn-ún.
0: 25 places.
1: Mo dúró nínú ẹ̀rù jẹjẹ.
0: I stand in the fear of God.
1: Mo sọ tẹ́lẹ̀.
0: I prophesy.
1: Torí tiẹ̀.
0: For your sake.
1: Ọ̀run fàyà.
0: Hey, let heaven be tried
1: upon. Ara àwọn ẹ̀rí.
0: Among the testimonies.
1: Àwọn tó sanwó cimenti
0: yẹn ni. Of them that pay for cement.
1: Nínú àìní bàbá yẹn.
0: It is lack.
1: Ó lóun struggle.
0: He struggled.
1: Ọjọ́ tí wọ́n sanwó
0: yẹn. He didn't
1: depend on money. Ó lóun ṣe.
0: He did it.
1: Nà kí ṣe pé mo wà ń bí.
0: It's not that I'm here.
1: Láti parọ́ fún ẹ.
0: Just to lie to you.
1: Mo ń fi ẹ̀rí tó ti ṣẹlẹ̀
0: hàn. I'm showing you the spirit of things that happen.
1: Má ra iyọ̀ yẹn mọ́ owó yẹn.
0: Now rub that salt on that body.
1: Fi ra ọwọ́ rẹ̀.
0: Rub it on your hands.
1: Má pèdè
0: yìí. Begin to say this.
1: Pẹ́ láti inú òfo.
0: Say I'm from zero.
1: Mo wọ inú ògo.
0: I enter into glory.
1: Ọwọ́ mi gbọ́ọ̀rọ̀
0: Olúwa. My hand bear the word of the Lord.
1: Fi ọwọ́ owó lónìí.
0: Become hand of
1: money. Kibre si pawo.
0: Begin to make money.
1: Kibre si marise.
0: Begin to have prosperity.
1: Lati oni lo.
0: From today.
1: Ilẹ̀kùn máa sí níwájú.
0: Rest open before me.
1: Ilẹ̀kùn máa sí lọ́tún.
0: Rest open to my right.
1: Ilẹ̀kùn máa sí lọ́sì.
0: Rest open to my right.
1: Ilẹ̀kùn máa sí gbogbo ọ̀nà.
0: Rest open in all ways.
1: Ọwọ́ mi lénìí.
0: My hand today.
1: Gba ọrọ̀.
0: Receive well.
1: Ọwọ́ mi.
0: My hand.
1: Gba ọlá.
0: Receive honor.
1: Kí n máa rí ṣe.
0: Let me prosper.
1: Kí n máa rí jẹ.
0: Let me have to eat.
1: Kí n máa rí mu.
0: Let me have to drink.
1: Kí n mọ ṣaláì
0: mi. Let me never lie.
1: Mo di ẹni ìbùkún.
0: I become a blessed fellow.
1: Mo di ẹni ọlá.
0: I become a wealthy fellow.
1: Mo di ẹni ọrọ̀.
0: I become a hot fellow.
1: Mo di ẹni ògo.
0: I become a glorious fellow.
1: Ọmọdé kò sin mi.
0: What the young beside me.
1: Àgbà kò sin mi.
0: The old beside me.
1: Onílé kò sin mi.
0: The householder beside me.
1: Àlejò kò sin mi.
0: The minister beside me.
1: Èmi kì yóò tọrọ jẹ.
0: I shall never bear.
1: Láti òní lọ.
0: From today.
1: Láti inú owó.
0: From money.
1: Kí máa wọnú owó.
0: I hand it to money.
1: Amen.
0: Amen.
1: Amen.
0: Amen.
1: Nígbà tí Israẹli jáde kúrò ní Jibítì, àwọn ilé Jákọ́bù kúrò nínú àjèjì ènìyàn. Júdà di bímọ rẹ̀ sẹ́yìn ìdíjọba rẹ̀ òkú rí ó sájọ́ dání padà sẹ́yìn àwọn òkè láfò bí àgbò. Òkè kékèké bí ọdọ́ àgùntàn kí ló ṣe é òkú tó sájọ́ dání tó padà sẹ́yìn. Ẹ̀yin òkè látẹ̀fò bí àgbò kékèké bí ọdọ́ àgùntàn wá rí ìwọlẹ̀ níwájú Olúwa níwájú Ọlọ́run Jákọ́bù ẹni tó sọ àpáta dé adágún omi àti òkúta ìbọn dé orísun omi ní ọ̀sẹ̀ yìí. Àkáǹtì ẹ̀ dorísun owó. kio woma ya
2: adam kami
1: o ne to si
2: na papa
1: ikorodu
2: ikorodu
1: iso ru eni
2: to nice beach
1: abami ni
2: is going to land
1: amalega
2: very wonderful
1: madua sata so ru ale
2: to nice beach
1: fun eniyan 8000
2: 8000 so
1: ne baba mi ni kisi
2: so father start to do that
1: e ma ke bo so fun la ro
2: on sunday but
1: iso ru ten ati seru e
2: have not done this time
1: and one girl le oro lo nbo
2: the angels of wealth are coming
1: bo eni ken to fura
2: pe everyone can discover
1: aso ise lo nwo
2: that they are not going to poverty
1: o wa nbe la le
2: be there tonight
1: oju oni pon
2: yin amen
1: aro la
2: tomorrow morning
1: lo nlo ni e
2: return of london
1: ni fagba
2: at fagba
1: gbogbo aye lo ti mo
2: you hold already knows
1: every tuesday morning
2: yeah gbogbo ajo tuesday
1: in thousands
2: ni egbe gberu
1: la mo npade
2: we together
1: ni fagba lagos
2: at fagba lagos
1: e sori re
2: you a pastor
1: e rogolo
2: you your glory
1: e ra anu
2: yo
1: da fun yin
2: that way with you
1: an lo ru e bole ni
2: ni every
1: monday
2: every
1: monday ti ba ti press owo
2: ba that money
1: wa gbe omi ti mo to ro wa nu e
2: you get down with oil in
1: to ba ti damu
2: as you drink it
1: wa da yo kusu no mi we wa wa fi your dear see
2: add a bit of salt
1: wa fi we
2: and bet
1: ko si week
2: surely this week
1: owo le da lowo
2: money will never see
1: mo ni igboya be
2: I have that
1: confidence won ma fun ni account number
2: they'll give you the account
1: sorry gbogbo yin be ba se se
2: as they are doing it
1: em ka sam 23
2: restart sam 23
1: obirin ma ka sam 23
2: yen remember that it
1: let me jele ni
2: 7 times today
1: okunrin
2: 9
1: emesan
2: 9 times
1: e da lo pepe rubo
2: let's go to doctor
1: sam ojo monday
2: for monday
1: abe sile ko
2: what up with the week the account today Unity Bank, Unity Bank, 0032393701. Again, Unity Bank, 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use the First Bank account. First Bank account is 20 14 651906. Again, First Bank account 20 14 651906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123 2 in 5 places. Or you can use 070-81-16-40.
3: They listen to Soul Get Better for
2: 90. God bless you.
1: Mo so tele si.
2: I understand to you.
1: Egba ogo titun.
2: Receive your glory.
1: E o tun jiya mo. Aji.
2: Digitally
1: mo. Lo ma join wa ni Facebook.
2: Jonathan Facebook.
1: Iyen lo fi ma mo original page wa.
2: That's how you know our radio.
1: Prophet Samuel.
2: Adebayo
1: Ojo. Baba authority. Oga.
2: My brother.
1: Lo san re yen bayi.
2: Go and give that free now.
1: Ko mo si eni ti o ni sele.
2: Let no matter not
1: to. Tori angel to fe yo si wa lo se. Ati riru e ri. Erin ajo gbogbo. A pade ni program.
2: We meet at the program.
1: Ogo Olorun yo fara
2: la ye.
1: And what
2: you
1: see,
2: Adam, I will use my glory.
4: From Lagos, this is
5: your
6: Get on the train. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM.
7: Metro won't give you no move on.
6: Lagos. Listen on the go at www.jordan105fm.com. Value. Innovation. Radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
8: Ìdọ̀rọ̀ máa ṣẹ̀, ìrì àánú ó yá máa ṣẹ̀, tí ojú máa bá ti máa nìrì máa ń ṣẹ̀, ojú wò ní máa kiri ó máa ṣẹ̀, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù dr sm mustapha jp, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church, land of reality, ti national camp wọ́n wà ní, ṣe bí ọba international power line camp, kilometer 54, lagos ibadan expressway, lufuwa pé ìpín Apostle, oh yeah,
9: Ame ne dawa dua. Any kari me ba me mabito wa me da mabito tingba me. But oreja de pelua se bioluwa tim beti eme wa ne wa bioluwa tim me dro ni oru kajesu ni oseyi wa padiola.
10: Amen.
9: Wa padiwo.
10: Amen.
9: Wa pade ran lowo
10: amen
9: aye oni ri omu
10: amen
9: nibi ti aye tin gbogun ti o loruko jesu agba o jade
10: amen
9: ta kesile loruko Jesus of Ayoni ba o mo pe eje Jesus mo pe eje Jesus o ya ko se di re aso telele wa genya
10: amen
9: wa dide
10: amen
9: wa dide
10: amen
9: o ni se mo faye
10: amen
9: ti won ba le omo ni ba o
10: amen
9: ti won ba le omo re won ni ba
10: amen
9: e sa mi fa omo yin loruko Jesu omo re adide
10: amen
9: omo re genya
10: amen
9: omo ra daraba
10: amen
9: omo ra gbogbo jade
10: amen
9: loruko Jesu omo ra dide
10: amen
9: gbogbo eyin oni kongila e tewo si waju loruko Jesu lo ba ise gidi
10: amen
9: awon ise to ma fun olowo gidi o ya lo gba
10: amen
9: o ya lo gba
10: amen
9: gbogbo eyin arin ajo abo daju
10: amen
9: e lo re
10: amen
9: e bore
10: amen
9: o ni se da duro
10: amen
9: ori adoke
10: amen
9: so pa mo ti ba nu pade so pa ma fi owo mi ka owo gidi
10: ma fi owo mi ka owo gidi
9: so pa ma je eyan
10: ma je eyan
9: in the name of Jesus
10: amen
9: o ya lo se bi oba
10: amen
9: Jesus oluwa wa
10: amen
9: mo ki gbogbo eyan mo olorun jake jado agbaye gbogbo bi te ba tin gbo mi loruko Jesus o ma ra anu gba
10: amen
9: mo ma ra anu gba
10: amen
9: mo fe gbadura fun yin loni mo de fe ko na gbadura o se tutu lele o su maje mu de ni o su woli o su ta bi woli awon akanse o su ni won yi mo gbagbe pe on the 22 o se to nbo ojo Friday ni pade alagbara to ma sele ni camp wa ni lufu ape ti o ba ti wari lo mura bi o ba gbo mo lowo yan a o ra pada ni o eyan le wa le oko ko ma gbiyanju ati bimo te ba ti fi nkan se inu e o ma ra pada ni o un la se pe ni oru ira pada me mo ta ti gba lowo e loruko Jesus a o ra pada
10: amen
9: won gba se lowo abakan baba yen ni ohun ti lowo ri olohun lowo mo ah mo ni ru be a o ra o pada ni a de gbadua ni pa jodagutan a de ra igba e pada a ma ra igba pada ni bibeli wi pe buburu ojo to fun ojo sugbon e fi adua ra igba pada eni kan ri mi gbo loruko Jesus a ma ra o pada
10: amen
9: ah, o se a pe o
10: amen
9: o se ma pe o
10: amen
9: o se ma pe o
10: amen
9: so pe o se ma pe mi
10: o se ya pe mi
9: o se ma da bi o se ola ni lagbara olorun se oni ni monday gbogbo e te ma so re ojo monday e je ki fun ko wa lowo yin wa ma sami wa ma gbadua oluwa je ran lowo oluwa je ran lati be ni ba gbo pe lati dun inu fun lo ti ndo so o ma gbadura oluwa ta ma pari program lo ma gbadura o ma bere fun ran lowo o ma bere fun owo loruko Jesus olorun wa da e lo
10: amen
9: oh my god olorun wa da e lo
10: amen
9: olorun wa da e lo
10: amen
9: gbe o mejeji so bayi je ko o mejeji wa lori e so pe ori mi o
10: ori mi o
9: o ya ro mo la
10: o ya ro mo la
9: ori mi o
10: ori mi o
9: o ya ro mo ogo
10: o ya ro mo ogo
9: ori mi o
10: ori mi o
9: wonu ogolo
10: wonu ogolo
9: eleda mi o
10: eleda mi o
9: je npade ran lowo in the name of Jesus awon ose won yi ose ologo ni mo le mo wi pe bi ogo tin je ti olorun wa ba olapade
10: amen
9: ah ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: ose ma pe o
10: amen
9: o ba ti legberun kan o kan fi toro ni ni Nigeria wa yo a ti ni owo kan toju be lo egberun kan ni olori owo e ti se ba ko bi na se fura se ba ko bi e ta ko bi ba tete dide o ma je kona awon mo tete la o ma je ku won gbo ti akobi o ba tete dide o ma da awon to ku duro because o nle ko fa won soke e lo wo awon idile ti akobi won ba tete ri oke mu irin ajo awon aburo re ma ya but to ba ti di pe akobi o ri mu o ma saba affect keji o di ori ba mi se so e ma gbadura fa awon akobi yin daada ki ori won ko le lana fun awon aburo loruko jesu ogo re ajade
10: amen
9: mo logo re ajade ninu osu woli bayi e ma pe last month every day lawon yen ta woli lore be ni every day e pe lo su mo so pe 5 days but duro su yi je ti woli ba ti bere ore to ba ti lagbara e se nigba mi ko ni fe sagbara eyan fi pa wa eyan ma se tori pe yo pada di bukun fun eniyan loruko jesu ogo ra jade
10: amen
9: ase ma jade lenu baba si omo be ni woli si awon ton gbadura fun eni kan so fun mi pe oni daddy oni you are my spiritual father mo lo paro bo ba ti gbagbo be e ba wo be dada isa ti gbadura fun mo e o wa nu aye jacob titi titi di oni o di baba orilede eja wo genesis yen e wa gbogbo lo to so jade ni chapter 27 verse 27 28 and 29 kilo wi
10: o si sumo
9: bible wi pe o si sumo
10: o si fi enu ko ni enu
9: oh yes
10: o si gbo orun aso re
9: o gbo orun aso e
10: o si sure fun
9: o si sure fun
10: o si wi pe
9: wo
10: orun ama mi de bi orun oko ti oluwa ti bu si
9: gbogbo owo na gbogbo lohun elomiran orun to wa lara e orun be ni pe kan mo fe ri o won a lohun si won elohun te lohun si won lasako but ti jacob ori be because enu baba e ti soro ori ofe sinu aye e won ti soro anu si aye e won ti soro ogo sinu aye e won ti soro lasinu aye e tawa sibi loruko jesu oru ogo ko wonu aye e
10: amen
9: ko wonu aye e
10: amen
9: lati oni lo gbogbo oru ikoyira o ya jade
10: amen
9: in the name of jesus
10: amen
9: e ka bibeli
10: olorun yo si fun ni iri oro
9: iwo na sami nbe yen olorun ma fun ni iri oro
10: amen jesus ati ninu ara ile
9: ati ninu ara ile yes
10: ati opolopo ka ti o ti wa ni
9: ati opolopo ka ti o ti wa ni
10: amen
9: yes
10: ki o ma sin o
9: ki eniyan ki o ma sin o
10: amen ki orile de ki o ma teri ba fun o
9: ki orile de ko ma teri ba fun o
10: amen ma se oluwa awon arakunrin re
9: ma se oluwa awon arakunrin re
10: amen ki awon me ya re ki o teri ba fun o
9: ki awon mo ya re ko teri ba fun o
10: amen ifibu ni fun eni ti o fi abu
9: ifibu ni to ba fi abu ibuku ni fun awon to sure fun o
10: amen
9: in the name of jesus
10: amen
9: ami meje mo fa in the name of jesus
10: amen amen amen amen amen amen amen
9: so ori ose yi mo fe ko daraya ko de gba pe anu ma dide eni kan lohun fun woli 10000 o de ni opolopo eri ki eri meta bankan bi ko de ma sele ko ma sele wo na gboro so testimony ti n ba gbo testimony elomi ori mi a de ma wu number 1 o bere lowo olohun olohun de se kini o de da lohun o ran lowo iran lowo de wa lera lati okere o de wa mo siro won yen it's about 42 million o de wole sinu aye number 2 biere bi awada en tin guba o bere tin guba aso bere ma guba olomo para da lohun o no ma para da tin lo sile oba o mo nkan tan pe ni anu o mo tan pe ni ran lowo ti anu ba de ti ran lowo ba de ogo ma de o gbara mi fun mi lo wa ni gadu to na se kini o gba visa o tun se wedding ni uk en na wo ba sa e gare para
10: amen
9: o gbo e gare para
10: amen
9: a ma gbadura lori testimony
5: oruko yi
7: your name
11: my name is Rita Osomaye
5: huh
11: my name is Rita Osomaye
7: lati tele
11: ni to wa se
7: oluwa o se yanu laye mi iyanu ko ti ibi le ni family mi ri ni le baba mi ni le iya mi ni le oko mi won ti riri o je bi pe mo sha ison fun o meji ti ore awon opolopo won mo mi bi bai pe mi o le lori oja ti mo tabi o mi mo omo mi to wa jade ni university o wa so o wa sise uba obirin igba ta so wa se lori mo mi o ma fi ni uba to se le ko uba
12: ewo ma din ba ba jo
7: o wa so pe o ni se mo lori aisa ke se bi o ma ma ta ja yen so ni mo ta opolopo to wa bi won mo pe so ni mo ta mo wa joko fun ojun meje mi o le jije mi o le wo bata mo baba ko wa n bi bai ni se o wa so wi pe ki ma go ìlú òwúrọ̀ ṣe bí ọba pẹ̀lú bí mo ṣe ń gbọ́ yẹn ó ń wọ́ mi lára ní oníṣẹ́ yorùbá o tó ń wọ́ mi lára bí bàbá bá sọ pé ká ṣe owó tá máa ń ṣe fún ká máa tó sí ọkà má jẹ̀mú yẹn mi ò lè ní ipá jẹ̀mú sọ débi pé màá máa sọ ọmọ mi a máa sọ pé mọ́mi ẹ̀yìn tí ẹ̀ ń ṣiṣẹ́ ilé máa ń sọ gba mí 1000 gba mí 2000 tí ìbá jẹun máa sọ mo wá ṣe débi pé tí bá rọ ọmọ mi wọ̀ nífẹ̀ẹ́ lọ mo wá fi nọmba yẹn sórí ó jẹ 30 32 67 0 85 mo wá fi sórí ìgbà mi máa gbé wọn sticking the dani máa sọ fún àwọn ọmọ mi pé ó confesso owó yẹn mo lọ san tí bá sọ mi ìmí sọ fún wọn ìgbà mi jẹ ibi tí bá tẹjú ẹsùn wá wá rí máa ní ẹfí mílẹ mo ti jẹun mo ti yó ká má máa fa ọ̀rọ̀ mi ò fẹ́ fọ́jìnà nínú méjèèjì méjèèjì mo sọ bẹ̀ tí mo wá mú ṣe bí ọba yìí ìjọ tí wọ́n sọ pé bàbá bọ̀ ní command ní ọ̀tún mo wá lọ ibi tí bàbá gbé bọ́pọ̀ sí bàbá ṣe ní ọba pẹ̀lú pásítọ̀ kan wọ́n ní kí lọ bá bàbá lọ́wọ́ mi ò lè rí dáadáa bàbá wọ níjọ yẹn ó ní kí lọ mú ẹ̀rìn wa mo tẹ̀ ṣẹ́ ti bàbá mo tẹ̀ ṣẹ́ ti yẹn láti ìjọ yẹn oríṣiríṣi kan ṣẹlẹ̀ nínú ayé mi mo lè gbẹsẹ̀ mo lè rí díẹ̀ díẹ̀ gbogbo nǹkan wá yàtọ̀ fún mi débi pé ọmọ mi ti ṣe ó ti try to gba visa for 5 years torí gbà lẹ́yìn ìgbà tí mo ti tọ bàbá ìjọyẹ bí ọba mo wá lọ sí gbọ̀ngàn ìgbà mi mo wá lọ sí ṣe bí ọba oṣù ọ̀rùka ṣe akọkọ ṣe bàbá fún wa ní àti ọyẹ àdántí ọyẹ àtúntún ṣe gbà mí tí bálágbára máa lọ bàbá sọ pé kára ṣe wá mo wá láṣẹ lórúkọ gbogbo àwọn ọmọ mi mo ra mo wá fún ọmọ inú ọmọ mi obìnrin mo fún mi wẹ ìjọ tó fi ọgbẹ ẹ wẹ ìjọ ẹ lórí fìfà
12: aleluya
7: ìjọ tó fi joyce ọgbẹ ẹ wẹ ìjọ ẹ lọmọ mi rí fìfà
12: aleluya
13: yẹsọ mọdé sáfẹ aleluya
12: aleluya
7: ibi tó wá yà mí lẹnu pé ẹni tí mi ò mọ rí mi ò mọ bí òun ọmọ mi tẹ pàdé wá sọ pé ibi tí wọn ń ṣe ó báyẹ ọmọ mi nìkan ní obìnrin tó wà ní gúrùpù wọn ó ti wà ní uk láti 5 years ó wá pé ọmọ mi ó ní báwo ni ẹ tí ìlọkọ ọmọ mi sọ pé òun ti lọkọ ó ní ẹni tí wọn yọ ọrí bẹtì wọn ò ráyè kí ló dé tà ṣe ó bà bọ ó ní òun bá màmí òun tajà ó ní ìgbà tó ń wà nàìjíríà ó ti rí ọmọ dáadáa ní bó ṣe sọ pé ó fẹ́ fẹ́ ọmọ mi nìyẹn ká tó máa gbọ́rọ̀ lọ òló bẹ̀rẹ̀ tó kó 20 million lẹ̀ olókọ̀kọ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn táwọn máa sọ lọ gbogbo ìgbésẹ̀ tá a gbé máa yẹn ń gbé ìgbà tó bá yàwó ni pé kí ni ẹ masters tó lọ ṣe máa yẹn ló sọ 60 million masters.
13: 20 million 60 million 36 million.
7: ó wá sọ pé nínú 60 million ó ní pé kọ́ọ̀sì tí wọ́n fún àwọn èèyàn tó wà ní kọ́ọ̀sì yẹn ti pọ̀ jù máa yẹn tuntun kó 6 million lẹ̀.
13: ó lè lo 42 million.
7: ká fi chẹ́ẹ̀jì kọ́ọ̀sì yẹn káwọn máa sọ lọ o ìjọ ta lọ sí lúkọ àgbẹ tí bàbá fún wa lóròró ìjọ friday tó kọjá yẹn mo máa lọ tẹpẹ pẹlú bẹsẹ ṣe bomi ìmọ ṣe tàkàtìkà kà máa lọ àwa lọ ìjọ yẹn lọmọ mi lọ ra tíkẹẹtì káwọn máa sọrọ lọ nísì ọmọ mi lọ pẹlú masters ó débẹ nísì ó ti lọkọ àwọn family ọkọ ẹ wá níjọ sátọdẹ àwọn èèyàn tó wú ló ń wá sí introduction wọn wà bí wọn ṣe jẹ rí àwọn family ẹ lówó torí pé màá yẹn ò sí nàìjíríà àwọn family ẹ lówó ṣe introduction ìjọ friday saturday ọmọ mi dẹ̀gbẹ̀ náà ti wà uk báyìí pẹ̀lú ọkọ rẹ̀
12: ọmọ onígbà
7: ó bá lè dì
13: ó bá lè dì ó
11: became UK citizen.
9: And the capital already did pelu 42,000.
11: Ah, with 42 million.
9: How much? 42 million.
11: Yes, sir.
9: How much? No, one bear.
14: Receive your permanent healing.
11: Amen.
14: In the name of Jesus.
11: Amen.
14: You are set free.
11: Amen.
14: In the name of Jesus.
11: The name of Jesus. In the name of Jesus.
9: Ah, you wanna tell me bye? So Paul Lua. Emina nilo ranlowo.
15: Emina nilo ranlowo.
9: Mo nilo owo.
15: Mo nilo owo.
9: Oluwa.
15: Oluwa.
9: Olurolowo mi da.
15: Olurolowo mi da.
9: Ibo lo wa.
15: Ibo lo wa.
9: Oluwa dare wa.
15: Oluwa dare wa.
9: Oluwa dare wa.
15: Oluwa dare wa.
9: Oya oya dua.
15: Jesus. Oluko Jesus. Oluko Jesus. Emina o.
9: Araba.
15: Eya ba o.
9: Hey. Make sure put one on the yellow Monday. Oh, no, 10,000 coron. Oh, 10,000 light, rule of war, or Matisse Uba, Uma Berry. Any be, because a little. Come up, Benny, come on, Suba. Oh, why not? Lola Toki. Kuru Junior, Maro Jula Roy, into Bad No Jona. You wanna say, Mofi Connect. And Mubara, and Mina, first for testimony. And to this Sibiawo, a mina vest Sibiawo. Mofello Loba, Woloma Prapointit here. One keep me say, a Yaman Sabani, Mobadua, Bill Watim Betty and Mewa. No, what you let him do? I hear him at the
15: gate.
9: And the next Jesus. No, I like Baron. I'm my dear Bada, my dear Badarola. My Yabokuta. You, my Yabekuta, Woman Salaya, my Sandy, Bumfest, so lack of way. And the Corolla, almost a way, and I go. But I sit to me, Veku Papa could swallow it, what swallow it, my what to me.
16: Mamma, Daddy, a carousel, a good metal, because you don't wash a bundle too. Alakani Mula Siokomi Pasi Giovanni.

0: wa wa sibe won wo pe ki lawon eleyi wa kokoda wa ni ki lawon eleyi wa oko me ba ni kini to si wa wa yi ti mo ri mu yi awon si mu ni ini ni ti tawon o bo si wa lawon mu le ni ni ti tawon o bi kokoda yen se nbo lati inu wo ni yen ko ti e ti yori jade tan oko mi se to si be ni bo si gba ni ori mu bo si gba ni ori mu o fe yen no ba yi won gba fun mo se fi owo fa jade niyan awon bo la mo se ro ku bemi na si dite pelu won niyan la ba gbe lo sita awon yen wa pe gbe si kurokoda to wa ni igberi leleyi kurokoda to wa ni igberi leleyi pe ah olo mo ku se ta mi yen si so wa lati pe kan mu ti won ri mu basa ni pe ke ba won wo oko basa won oko kiri basa se ri oko kan niyan basa fi de ni eno mo se de ni eno mo ba nja piti nile mo bo se nja piti nile yen mo wa tun ri lo wa tun dide bi igba ti wa tun wa ju aja mo wa tun wa ju aja oju ala yen mo ni se koko dai tun ma ju aja ni oju ala ni bo se rin bi igba ta ja ba rin niyan so bi obirin kan na tun se wa wa niyan bo wa niyan awon eja won pe wonu ewo awon eja won wonu ewo loko mo wa wo jala mi atan mo wo sun yen wo nowo to wa do run won mo wa ni se ba won se bo wonu ewo lo mu eja ni ewo ti de po ni inu e ewo ti de po ninu e se ba won se bo wonu e ta won lo bo mu eja leleyi no wa gbe omi gbona no wa gbe kana no wa kokon do omi gbona si inu ewo yen pe ki awon eja yen pe ki o le ku sadide ni mi ri oko mi ma aso ti pada wo inu ewo yen lo gbogbo inu ewo yen to wo inu ewo yen lo mo sa si lo gbe awon eja nla nla pe iriwo eja yen ri mo sa si lo gbe awon eja nla nla meji yen a fowo kan fa ikan a fowo kan ji fa ikan mo si gbe eja nla nla meji yen mo si gbe jade ni oju ala yen niyan so mi o understand e mo ni mo fi ni pe o pe kan kan phone won ke si voice note si
1: ẹgbọ́ ìtumọ̀ láyé ihò inú ilẹ̀ ó túmọ̀ sí ibi ìsura ibi tí ìbùkún máa ń wà ṣùgbọ́n ní tiwọn ọ̀nẹ̀ ló wà ń bẹ̀ crocodile ló wà nínú ẹ̀ ọ̀nẹ̀ ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ọkọ̀ yẹn sọ pé òun máa mú ní ọjọ́ náà wọ́n ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n ní ọjọ́ náà ọkọ̀ yẹn mú ìyẹn túmọ̀ sí pé nípa ipá àti ìlépa rẹ̀ ọwọ́ rẹ̀ máa tẹ ọ̀tá rẹ̀ yóò ṣẹ́gun ọ̀tá rẹ̀ but ẹ mọ́ gbàgbé pé kò pa kò ṣẹ́gun ẹ̀tàn ó yí padà ó di ajá ìyẹn ni pé nígbà lẹ́yìn ìṣẹ́gun tó ṣẹ́gun yìí mọ́ gbàgbé pé àjòjì obìnrin yóò dé ìyẹn ò sí obìnrin lásán àjòjì obìnrin máa dé ìyẹn ò sí obìnrin lásán mọ́ gbàgbé pé obìnrin tó wá júwe fún ẹ pé ibí yìí o ẹja wà ń bẹ̀ ẹja yẹn dẹ̀ ní ìdín wà nínú ẹ̀ nínú ewu náà ó da omi gbóná sí ìyẹn ni pé o gbọ́dọ̀ máa gbàdúrà tó gbóná nínú àdúrà tó gbóná ló ti ṣẹ́gun níbi tí ẹ̀gbẹ́ wà wàá padà rówó ńbẹ o tó pé pàtó wọbẹ̀ ẹja lámẹ́jì ló gbé jáde ìbùkún yóò kẹ́yìn ṣẹ́gun àmọ́ sọ́ra fún obìnrin ajá yẹn obìnrin tó bá ilé kú sọ́wọ́ ẹ̀ gbàgbé ẹ̀ ò ti bá aláyẹ̀ jẹ́ ló gbàdúrà lórúkọ jésù wàá di aṣẹ́gun mo ní wàá di aṣẹ́gun in the name of Jesus sọpọ́ mo di aṣẹ́gun gbogbo agbára ojú àlá tí ń yọ lẹ́nu ó yà parẹ́ ìbùkún ojú àlá ó yà kó tẹ ọ lọ́wọ́ wàá dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa mọ́ gbàgbé pé mo sọ fún wa pé lágbára ọlọ́run ní ọ̀la a máa wà ní ọ̀bádà association of block industry hall ibẹ̀ la máa lò ó wà ní ajásẹ́tì navy estate ní àdìgbé ní ọ̀bádà road ibẹ̀ la ti máa pàdé ní ọ̀la lágbára ọlọ́run láàárọ̀ kùtùkùtù la máa wà ńbẹ̀ tá a bá kúrò ní ọ̀bádà la máa wá sàbẹ̀kúta lágbára ọlọ́run ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la máa dé a máa dé ẹlẹ́gà fàjọ́ àti iléwérun branches wa tó wà ńbẹ̀ máa sọ address lọ́la bá a ṣe máa rìn lórúkọ jésù ògóòrà jáde tó bá wà ní ọ̀bádà mo gbàgbé pé gbogbo àwọn táwa ní agbègbè ibẹ̀ pátápátá jésù ní ìyanu kan fún ọ tájọ fi pàdé tó bá wà ní pansẹ́kẹ́ ọ̀bádà ìta ọ̀sìn ẹ̀jájọ pàdé ńbẹ̀ àti òkè ìléwó ẹjá jọ pàdé bẹ́ẹ̀ àdúrà wa máa.

ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line city kilometer 54 lagos ibadan expressway rúfùwọ̀pẹ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì òróró yàn tún bàbá ṣebí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtú yáyá máa bọ̀ fún ti parí oṣù karùn-ún friday may 22 ọdún yìí.

0: Ọtún níwé ìròyìn náà là ń kà sí létí láti ìkànnì Jordan 105.5 FM. Fún apá ibi tí ààrẹ yóò ti jáde wá nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress ìyẹn NDC ní ọdún 2027. Ẹgbẹ́ náà ti kéde pé gúúsù orílẹ̀-èdè Nigeria ni ààrẹ yóò ti jáde wá, ìyẹn Southern Nigerian, apá South ìyẹn gúúsù orílẹ̀-èdè yìí. Bákan náà ni wọ́n ní ìkéde yìí wáyé lọ́jọ́ Àbámẹ́ta ni wọ́n ti sọ, ọjọ́ kẹsàn-án ní oṣù karùn-ún ọdún 2026, ọjọ́ Sátidé, níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ NDC tó wáyé nílùú Àbújá. Bákan náà ni wọ́n kọ sójú òpó ayélujára wọn pé tíkẹ́ẹ̀tì ipò ààrẹ ẹgbẹ́ NDC ló lọ sí apá gúúsù. Wọ́n tún kéde pé sáà ọdún mẹ́rin péré ni tíkẹ́ẹ̀tì náà yóò wà fún. Wọ́n ní tó bá di ọdún 2031 àríwá Nàìjíríà ni tíkẹ́ẹ̀tì ipò ààrẹ NDC yóò lọ. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé láàárọ̀ yìí, Punch, wọ́n ní ìpinnu NDC yìí wáyé bí àwọn àgbà ẹgbẹ́ bíi Peter Obi, Rabiu Kwankwanso àti àwọn míì ṣe kóra jọ síbi ìpàdé àpapọ̀ náà. Ìpàdé ọ̀hún ni wọ́n lọ ni wọ́n ní ó wà fún láti yẹ àwọn ìpinnu kan eléyìí tí àwọn aláṣẹ gbé tí àwọn aláṣẹ ẹgbẹ́ náà ṣe àṣewò ẹ̀. Ìyẹn ni wípé wọ́n ṣe àrídájú ẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bó ṣe wí. Lára àwọn ọ̀rọ̀ tí NDC yóò bójútó òun náà ni pínpín ibi tí ipò yóò bọ́ sí, fífi òǹtẹ̀lú òfin ẹgbẹ́ àti dídìbò yan àwọn aláṣẹ ẹgbẹ́. Tẹ́ ò bá gbàgbé ṣẹ̀ṣẹ̀ dé ẹgbẹ́ ní ẹgbẹ́ òṣèlú NDC, gbogbo alámọ̀yún pé a mọ̀ wọ́n tẹ́lẹ̀, ṣùgbọ́n láàrin ọjọ́ díẹ̀ tó dé ni àwọn olóṣèlú kan pàápàá àwọn alátakò ti ń rọwọ́ inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àwọn èèyàn tí wọ́n wà nínú àjọ ẹgbẹ́ òṣèlú ADC ni àti PDP tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC àti PDP náà ni wọ́n ti ya lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC. Wọ́n ní kò kéré láàrin ọjọ́ péréte tí ẹgbẹ́ náà gbéra sọ, òun náà ni ó ti di làmìlaka. Ṣùgbọ́n lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó parí lọ yìí, kò dín ní ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin 17 eléyìí tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC ilẹ̀ Bẹ̀rọ̀ nù. Ọjọ́ Àìkú tó kọjá sì ni Peter Obi àti Kwankwanso náà kéde pé àwọn ti fi ADC sílẹ̀, o àwọn ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC ni àwọn bá lọ, ibẹ̀ gangan ni omi gbé dun ilẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ọjọ́ Àbámẹ́ta náà ni ìpàdé ẹgbẹ́ òun ẹgbẹ́ NDC ló wáyé, tí wọ́n sì ti pinnu wípé ẹ wo ẹgbẹ́ wa o, àwa ti ṣe kíni, a ti darí tíkẹ́ẹ̀tì yíjáde fún ipò ààrẹ ní ọdún 2027 lọ sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ lẹ́ka ti ìròyìn ọ̀hún, òun náà ni èèyàn kan ti sọ̀rọ̀ láàárọ̀ sínú ìwé ìròyìn pé èròǹgbà Peter Obi òun náà ni wípé Peter Obi ọdún mẹ́rin péré ni yóò lò lórí àlééfà bó bá jáwé olúborí ìyẹn lọ́dún 2027 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Wọ́n ní Peter Obi ẹni tí ó jáde ìyẹn fún ipò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party, wọ́n ní ohun tí ó dá àwọn lójú òun ni wípé gẹ́gẹ́ bí Peter Obi náà ti fẹnu ara rẹ̀ sọ wípé ọdún mẹ́rin sáà kan péré lòun lò lórí oyè láàrin sáà kan, ó ní ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ òun ó ṣe. Bẹ́ẹ̀ sì ló jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ń sọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣàlàyé, ó ní ẹ̀wò ohun tó dá òun lójú ni wípé ṣe rí Peter Obi o, ó jẹ́ ẹ̀dá kan tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn, tó sì ní èròǹgbà ibi tí ó ń lọ. Gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú, ó ní ẹ̀wò gẹ́gẹ́ bí ohun tí NDC yẹn ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni Nigerian Democratic Congress gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wípé bí tíkẹ́ẹ̀tì ṣe lọ sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti máa di ọdún 2031 yóò tún lọ sí àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ni wípé kò ní sí wípé ẹ̀yìn lọ́dún mẹ́jọ yìí ń ṣe egbè lẹ́yìn èròǹgbà Peter Obi náà. Ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí, Punch lẹ́ti bá ìròyìn ọ̀hún. ni ekun rere money inu iroyin daily post lele lori oro fubara iye gomina ipinle rivers ona ni won salaye wi pe nilu abuja lana tin sojo aiku sunday won ni erin keke ati awada keri keri ohun lo waye nilu abuja lana tin sojo aiku sunday gege bi won se salaye wi pe fubara o yo si ibi apero eleti egbe oselu all progressive congress eleti won se ni ilu abuja to si je wi pe iseju mewa pere o na lo lo pelu awon igbimo hun ti won si ni won gbe opopolopo ibere dide iru bere wo kini awon ti won jo fa eno ogan we royin daily post e gba change iroyan hun be laaro yi won ni awon mogun ti a mo si brigade guide brigade guide yen ni wipe igbimo awon mogun ti won kora won jo hun ni won ni won gbianjo lati ri daju wipe won mu awon afurasi ati awon ti won ma nfoju file ita mo si spy awon merin kan to je wipe awon wonyi lo je pe won fe ma gbianju lati ma da alaafia agbegbe olulu ile wa iyen federal capital territory won fe ma da laamu eleyi si je ki igbianju awon mogun ile de nigeria ki won se daada ni ilu abuja lana ti won ni won rawo to awon kan ti won si ni awon wonyi won wo yabo buba won ti won si rawo to awon kan ni agbegbe kan ni olulu orile de nigeria ojo re keji leti ba iroyan won ele gba change nbe inu iroyin daily post na leti ba awon igbimo ti won ri si oro eto ilera orile de nigeria yen nigeria medical association nma oni won ti fi die mule pe dokita ti awon ajinigbe jigbe oni o ti gba itusile o yen dr edwin emekago oni won ni o wa lati ipinle anambra nibe ni won ti salaye gege bi en to je alaga fun awon ajo ohun yen dokita princeton okam ohun lo salaye wi pe ti eka ti alaga fun ti eka ti anambra lo ti salaye pe emekako o ti gba itusile o gege bi ohun ti won salaye fun awon akoroyin nilu aka ni ana ti sojo aiku sunday adupe fọlọrun bi won so boya awon ajinigbe ohun gbowo boya awon mogun lo gba le o so sugbon ohun ti won ko sinu iwe iroyin laaro eni wi pe won ni dokita edwin emekako ti awon ajinigbe jigbe ti awon onise ilera so pe awon dase le won ni o ti gba ominira bayi o wa ninu iwe iroyin daily post na laaro toni gege bi iroyin ile na won ni Mohammed Sadis Buba eni ogbon dun ohun ni won ni o ma jade ni ilu Kaduna o ti won si ni oro re ti n lo kaakiri kaakiri gege bi o se yoju si bi ibi ipade eleti awon ajo All Progressive Congress APC egbe oselu ohun eleti won se ni Zabongazi Zabongari ati Zaria iyen fun si constituency won ni omo ogbon dun o jade fun ile igbimo asoju sofin ile la awon yan wa pe omo ikere ke omo ikere bo se beyin na le lodo le fe odo si si jade ba sugbon won ni lojo po eyo ja lana oni won ni Buba o yoju si ibi ipade alabejuwo ohun ita mo si screening ti won ni o si wo atire e ma so atire aso ibile ona no wo ti o si se kini to si wo be pelu igara chicken ti gbogbo e si n lo omo gbon odun ona jade fun ilegbimo asoju sofin iwuri nla ni peter kini won na se ti jade fun consistency odo yin bi o wa nu weroyin daily post na laro te ni ita lo mo se le se lu da lo ba dada wo dibo fun e wo ironi eleyi kon so to dun mo ni won ni o kere tan yan meje to fi mo olopa oni won ni won pa ni ijoba ibile Bankiladi ni ipinle Plateau ti awon mefa si se lese yan yan ni bi ikolu kan to waye ni ojo Saturday lale ti oro ohun si di yanpon yanrin ni ipinle Plateau o wa ninu iwe iroyin Daily Post iyen fun ti owuro ti tuto ni gege bi iroyin ile na se jade iyen ninu iwe iroyin The Sun laaro iroyin po ṣùgbọ́n jẹ́ a máa mú pé bí àwọn bàbá àtọ̀nà wọ́n ní èèyàn mẹ́ta tí ẹ̀yà ara pè níjà wọ́n bọ́ sọ́wọ́ àwọn àjọ ndlea fún ẹ̀sùn ogun olóró nínú ìgbìyànjú wọn láti wàwọ́ ìwà gbígbé ogun olóró bọlẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n ní àjọ ndlea ìyẹn national drug law enforcement agency ti náwó gan èèyàn mẹ́ta tí ẹ̀yà ara pè níjà fún ẹ̀sùn kankan náà ọjọ́ àìkú ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026 yìí ni àjọ ndlea fi àtẹ̀jáde àti àwòrán àwọn afurasí náà léde fẹmi babafẹmi tí ń ṣe adarí ìkéde ní ti fún àwọn àjọ ndlea ó ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé bàbá àgbà ẹni ọgọ́ta ọdún 60 tórúkọ rẹ̀ jẹ́ romanus nwambara ó wà lára àwọn àkàndá ẹ̀dá tí ọwọ́ bà fún ẹ̀sùn gbígbé ògbógun olóró àwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ bíi kwara àti anambra ni wọ́n ní ọwọ́ ti ba àwọn àkàndá ẹ̀dá náà lẹ́yìn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí àjọ ndlea tí wọ́n ṣe gẹ́gẹ́ bí babafẹ́mi ṣe kéde nínú igbó kan tí wọ́n ní wọ́n pè ní apaka nílùú onitsha nípínlẹ̀ anambra ni àjọ ndlea ti dọdẹ bàbá àgbàlagbà tórúkọ rẹ̀ ń jẹ́ romanus wabara lọ tí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ wọ́n sì mú afurasí náà níbẹ̀ pẹ̀lú egbòogi olóró skunk tí ìwọ̀n rẹ̀ jẹ́ 250 ìyẹn 250 grams òníwọ́n ni wọ́n bá lọ́wọ́ bàbá ọ̀hún nínú àwọn ọ̀rá pélébé eléyìí tí wọ́n ní bàbá yìí òun ló di ogun náà sí fún títà ń ta fún àwọn ọmọ àwọn òṣùwòbí afurasí kejì ni àjọ ndlea kéde rẹ̀ ni wọ́n porúkọ rẹ̀ ní amos kenneth ẹni ọdún 25 years tọwọ́ bà lágbègbè ogunike ní ìpínlẹ̀ anambra bákan náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀síwájú wọn ni ẹ̀yà ara ń pe arákùnrin ọ̀hún náà níjà àmọ́ wọ́n bá tramadol tí ìwọ̀n rẹ̀ tó 160.3 grams lọ́wọ́ rẹ̀ ní àwọn àjọ ndlea gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé àjọ náà sọ pé àwọn tún bá ogun míì tí a mọ̀ sí diazepam ẹ̀yin lẹ mọ èmi ọmọ orúkọ yun diazepam ogun olóòtú jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá lọ́wọ́ rẹ̀ wọ́n ní kóró 80 pills ló wà lákàtà amos tó tún nípè níjàra ó dà ó múra sí i wọ́n fi kún pé ogun olóró kan náà tí ń ṣe exor 5 tí ìwọ̀n rẹ̀ jẹ́ 38.23 grams tún wà lọ́wọ́ afurasí yìí pẹ̀lú skunk tí gíráàmù tirẹ̀ jẹ́ 176.93 ara ẹlẹ́sẹ̀ kan sí ti ń dáràn lọ́rọ̀ àwọn pípé ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch gbé the sun náà gbé ọ̀rọ̀ ọ̀hún ní ti ẹ̀ka ti entertainment wa wọ́n ní àwọn gbajúmọ̀ òṣèré tíátà uzo arikwe àti linda ejiafor ló gba àmì ẹ̀yẹ òṣèrébìnrin àti òṣèrékùnrin tó dáńtọ́ jù lọ níbi ètò àmì ẹ̀yẹ african magic viewers choice award ìyẹn amvca tọdún 2026 àmì ẹ̀yẹ african magic viewers choice award ló jẹ́ àmì ẹ̀yẹ kan eléyìí tó làmìlaka fún àwọn òṣèré ní ilẹ̀ áfíríkà kìí ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ní alẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ni ayẹyẹ náà tó jẹ́ ìkejì láìrú rẹ̀ wáyé ní ìpínlẹ̀ èkó níbi tí ọ̀pọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà káàkiri ilẹ̀ áfíríkà péjú sí lásìkò ayẹyẹ amvca onírúurú aṣọ aláràǹbarà ni àwọn òṣèré máa ń wọ̀ lọ láti fi ṣe àfihàn ẹwà àti ìgbélárugẹ oge ilẹ̀ áfíríkà kódà ọmọ wa tí ó jẹ́ òṣèrékùnrin tá a mọ̀ sí láti.
1: Never been this excited.
0: Steve Adedimeji Busi Franklin tí ọ̀pọ̀ mọ̀ sí Obos náà àti wọn kó nínú fíìmù Ginger àti wọn ni wọn fún Latif Adedimeji congratulations wọn ni àwọn best supporting actor Simile Oluwa Azan the yard ni wọn ti fún Latif Adedimeji Ginger Gabriel Afolayan Color of Fire àwọn fíìmù wọn nu Busi Franklin To Kill a Monkey Olúborí Fẹ́mi Adébáyọ̀ King of Thieves Part 2 Latif Adedimeji Red Circle Fẹ́mi Brash Owambe Thief Uzo Arukwe Behind the Scene òun ni wọn ti fún òun best supporting actress ejen ko menuba yun na die Linda Ejiofor Olamide Kid Baby Wasabi Auntie you try no Bisola Ayola Ginger na ti fun Shola Sobowale The Covenant Nadia Dutch Ajana ni won pe film ti won ti nominate ewo e ba fe seri e pelu best actor best director best director Akinola Davis Jr. My Father Shadow Olubori Tunde Kelani Cordelia ni won ti fun won James Omokwe best best overall movie Ginger the Heat My Father Shadow Three Codices eyin te wo film e mo ohun ti won so nbe best lead actor Mike Ezuroye Ovasabi Aunty ni Latif Adedimeji Elizabeth A Legend Is Born Williams Benson ati bee bee lo Kanayo Grandpa Must Obey awon na won gba awon nominate won sibe sugbon won ni Latif Adedimeji Oboz atawon osere mi to gba eye ni AMVCA o wa ninu we royin akiyin o e ku orire ti eyan ba nse on to da ka gbe oreyin fun won ni awon ajo EFCC ti kede we wa Sadia Farouk minister tele fun eto iboju anuwo araalu ki lo se won ni ajo Economic and Financial Crime Commission EFCC to n ri si ajebanu ati sise owo ilu mokunmokun ti kede pe awon wa Sadia Farouk minister tele fun eto iboju anuwo araalu awon esun bi kiko owo ilu si apo ara eni asilo ipo ati igbimo po to wuwa odaran ni awon ajo EFCC kede pe awon wa Sadia Farouk fun ojo Saturday ojo kesun osu karun ta wa odun yin na ni awon ajo EFCC kede iroyin ohun sita loju opo ayelujara won sugbon mo ba iroyin ohun pade nigba ti mo gbon gbogbo we iroyin punch laaro ti mo gbon yebeyebe o wa ni ibe laaro to ni sugbon ko de pe a lo si eka ti agbeyewo o ni nkan ti mo fe ki a gbo laaro yi ninu iwe iroyin ni enu ojogbon birin iya wa dada ti ojo oni ti lori ohun ta jo fe gbeyewo ni ohun ti iya e fe so mo fe ka farabalẹ gbọ ta ba ti wa gbọ dada ta ba ti gbe ohun ti won so a wa wo pe se ohun to tona ni abi kin se ohun to tona papa julo eto eko kini a npe ni eko lorilede Nigeria simbeje ndoke lo ti ba pada de
1: Ọtunu ìwé ìròyìn ní ìkànnì Ọtunu ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Ó ba lè gùdẹ̀ bí ẹyẹ

Hey, ẹ jẹ́ máa kí wa pé Atukọ̀ àmójúbà wa lọ́sàn ní ẹkú lé làkàrà lé ẹ̀ka àbọ̀là kérò náà. Ẹ kú àsìkò yìí a kú iṣẹ́ látàárọ̀. Bó ní ṣe jọjọ ajá ajé òní fi lè wá sílẹ̀. Ajá wa wá rí ajá wa wá wá àràjé náà àràjé lò lágbára dẹ́dà ṣẹ̀dá àní tọrọ jẹ́ o. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ owó wa ò ní dòwó lówó àtijá àtimu kò ní nira fún wa. Ọmọléèwé ẹ̀kọ́ ò máa yé yín o. Ọmọ ìkọ́ṣẹ́ iṣẹ́ òye yìn ẹ fi iṣẹ́ ọ̀hún lówó ẹ fi lọ́lá lọ́la àwọn tó nílẹ̀ yìí lágbára ìlẹ́dùnmarè àwọn tó wà nù afẹ́fẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lásìkò yìí wọ́n gba gbogbo àṣẹ àti ìrètí mò ń sú lórí ètò lọ́sàn tòní wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ àjàgùnmalè tí í ṣe olúwo òde ọ̀run ọlọ́run ọba mi náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyò lórúkọ tèmi yọ̀wọ́ náà ló ń lé MC Rawọ̀ akérèmàṣe èèyàn jẹ́ akéré kí lóhùn agọ́lẹ̀dẹni tó gbọ́n awòsùn bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rè ẹ wò ó àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ àwọn tèmi ti pé bìbà sídìí ẹ̀rọ rédíò wọn ní ohun ìràwọ̀ náà fẹ́ gbọ́ lẹ́fíbọ́dì ṣe dúró dédé ohun ìràwọ̀ la fẹ́ gbọ́ lẹ́fíbọ́dì ṣe dúró wá wọn á ẹ ṣé o ojú òní ti yan ìfẹ́ lẹ́ni sí wa o torí pé ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ làwá mú wá fún yín bẹ́ẹ̀ ààyò yín rèé olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ yín lastborn yín firstborn yín secondborn yín pàdípàdé yín alábàárò yín èèyàn yín pàtàkì pàtàkì tó ṣe wípé ohun gangan náà lẹ gbọ́kànlé ẹ mọ̀ pé mi ò lè disappoint yín mo ti dé sórí ètò lónìí ń bo là ń lọ kí ló ń ta àjọ bara wa sọ ẹ ti mọ bá ṣe máa ń ṣe tọjú ajé ètò ní lórí ètò wọ ètò yín bó ṣe ń lọ lónìí ọjọ́ ajé á bara wa sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ohun tó yẹ ká pera wa ṣàkíyèsí fún pàápàá jùlọ àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí ó yẹ ká ṣàkíyèsí ẹ̀ bóyá nípa iṣẹ́ ta yàn láàyò ni òwò tá à ń ṣe ni àwùjọ tá a wà ní ilé ayé tá à ń gbé ni inú ìjọ ni mọ́ṣáláṣí ni kò síṣẹ́ kan tí kì í ṣeṣẹ́ o ẹni tí ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì iṣẹ́ ní ṣe o ẹni tí ń gbá ilé onílé tí ń bá wọn tún àyíká àti àyídà ṣe iṣẹ́ ni o kò lè jalè ni o bẹ́ẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ náà gbogbo iṣẹ́ owó pátápátá náà ló jẹ́ ohun pàtàkì láwùjọ àwáṣẹ́rìṣi iṣẹ́ owó nílé iṣẹ́ ti wá ń bí torí pé ohun wa ohun yín tóhun wá bá ṣọ̀kan tí mọ̀ wá jọ ṣọ̀kan dandan ni ká gbé orílẹ̀-èdè nàìjíríà ká gbé lékè ká gbé lọ síbi gíga iṣẹ́ táwa yàn láàyò sì rèé kì í ṣeré mọ́ ìgbà kan náà máa ń pe àwọn eléré orí ìtàgé sọ̀rọ̀sọ̀rọ̀ olórin wọn ní iṣẹ́ àwọn tí wọn serious ní iṣẹ́ alágbe ṣùgbọ́n ti kọjá abẹ́ o iṣẹ́ là ń ṣe kì í ṣeré bí orin king dr saheed ṣe wọn máa ń pè wá lálágbe mọ́ o ayé òní ti yàtọ̀ sí ayé ọjọ́ yẹn iṣẹ́ là ń ṣe kì í máa ṣeré torí pé ká tó gbé ọpọlọ kalẹ̀ ká tó wo bí tá a gbà yọ sí ẹ̀yìn ara ilé tẹ́ fi lìkì mọ́ ìdí rédíò yín tẹ́ ẹ̀ ní pé kó ń bẹ̀ tẹ́ fẹ́ gbọ́ ohun tá a fẹ́ sọ kì í ṣe kèrè mí o bẹ́ẹ̀ kì í ṣe wípé bá a ṣe wá ń sọ̀rọ̀ ní orí ètò lónìí bí ọ̀rọ̀ tèmi àti peter tá a jọ bẹ̀rẹ̀ sí ní sọ kó tó di pé mo gbẹ́nu sí máìkì lọ́sàn tòní mo ní gbogbo ẹ̀ kàn dá ni bí ìkó mọ ẹni tí ọjọ́ rẹ̀ ò pé kódà ìkómọ ẹni tọ́jọ́ rẹ̀ ò pé gan-an ìkómọ rẹ̀ ò dá tó yìí gbogbo ẹ̀ kàn dá páó àbí ìgbà pé kò sí nǹkan kan lù mọ́ bẹ́ẹ̀ ó wá lọ fà ó kàn wá náà mo wá sọ fún peter pé peter ẹ yóò dá bẹ́ẹ̀ látàárọ̀ kémi rẹ̀ máa ti jẹun peter ní kì í ṣe bẹ́ẹ̀ mo ní kémi rẹ̀ máa ti jẹun ipò tí ó dá bẹ́ẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ peter wá náà gbogbo bikibi ni mo ní ṣùgbọ́n gbúdọ̀ gorí ètò ká má ṣe kéde ká má dun àwọn èèyàn wa nu eléyìí náà ni mo bá fi sọ wípé àkórí ohun tí mo bá fẹ́ sọ lórí ètò lọ́sàn tòní òun náà ni pé ìwà àìní ìtìjú náà ó jẹ́ ohun àkóbá fún wa ní ilé ayé tá à ń gbé yìí ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́ọ̀ mú padà bọ̀ gbé òkè. Okay.

ọpọlọpọ ọmọ tó ń kọṣẹ lọwọ bóyá àṣìṣe kékeré kan ló ṣe bóyá télọ ló ń kọ ìyẹn fashion designer ó wá ṣaṣọ gé àbí ó fẹ́ kóṣẹ́ sí agbádá customer iṣẹ́ tó ti ń wò tó ti ń jókòó sí di machine ọ̀gá wá ní wà á kọ́ ní square square square ni wà á ṣe sára rẹ̀ àbí wà á kọ́ xx àbí wà á kọ́ uuu sí lára tí èèyàn bá ń ṣiṣẹ́ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọọṣẹ́ ló máa ń ṣeré pájù bóyá wá ṣe àṣìṣe kan ọ̀gá wá báwí ìbáwí yẹn a wá ru lọ́kàn ẹ̀ a wá máa kùn sọ́gà ẹjẹ́ ó lọlé kò ní wábiṣẹ́ lọ́la jẹ́ mo parọ́ ọmọ ẹni ìwọ náà ń gbọ́ mi náà ìbí tó lọ́gàá bá ewì lóòjé lọ́bíṣẹ́ mọ́ òun kọ́ yá dẹ́sà òun kọ́ bábà oníkọ̀ gẹ́ ẹ má ba ewì ẹ̀kọ́ ni fún ẹ tó o bá kọ́ gbogbo ẹ̀ tó o bá dojúkọ àwọn ìdojúkọ kò síṣẹ́ tí èèyàn fẹ́ ṣe tí ò ní ní ìdojúkọ ẹ jẹ́ ká máa sọ fún àwọn ọ̀dọ́ ọ̀sìn àwọn bàbá wa wà nílé àwọn tó dọ̀gá lónìí náà táwọn náà bá tẹnu bọ ohun tó jú rí ìrírí náà ń pè lágbàlagbà ṣùgbọ́n ọmọ tó kọjú gba òmìnira àwọn ìrírí tó yẹ kó ní àwọn ìpèníjà tó yẹ kó bá pàdé nígbà tó ń kọ́. ọ̀gá yẹn ti sú mi jàre olúwa ẹ̀ máa lọ́ máa bá pọn mi olúwa ẹ̀ lọ́ máa bá fọṣọ ó dẹ̀ láwọn ọmọ tiẹ̀. wá tètè gbòmìnira ìwọ náà ní lè sọ fáwọn ọmọọṣẹ́ kan ṣe nǹkan tó ṣe fọ̀gá ẹ̀ kò pọ́ṣíbù àṣesílẹ̀ làbọ̀ wá bà yorùbá ò gọ everybody ló fẹ́ tètè gbòmìnira òmìnira tá a dẹ̀ ń sọ yìí ó ní àwọn ìlànà àti òfin àti àwọn ìdojúkọ tá a dojúkọ ká tó gbà á ọmọọṣẹ́ tí ò bá farabalẹ̀ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó fi gbòmìnira ẹlòmíì tiẹ̀ fúnra ẹlòmíì nira kò tí ọ̀gá gan-an fún tí bá ṣojú òpó lẹ́ǹsìn pé kí n fún ọ̀gá bíi méjì mẹ́ta láàyè àbọ̀mọṣẹ́ ní sòótọ́ náà ṣùgbọ́n kí n kọ̀ fún ọ̀gá bíi méjì tó jọ ga aṣẹ́ ṣé nǹkan tí mò ń sọ yìí ṣé ti ní àwọn ọmọọṣẹ́ bẹ́ẹ̀ rí tán fúnra

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet Peter B. Oladejo glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì Peter B. Oladejo glorious child iṣẹ́ wo ni olórun rẹ̀ yìí sì wà lónìí.
1: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn kì í ṣe agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀yà nínú ìjọ Christ Ambassador Prayer Ministry Incorporated ọlọ́run nínú ayé wòlíì Peter bí Oladejo glorious child tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé májẹ̀mú yẹn

bá rò pé làágùn ló ń yí ìgbà ẹni padà irọ́ ńlá ló pa ọ mọ́ mi. Ohun tí mo fẹ́ kó mọ̀ lálẹ́ ni bá ti wọnú ọ̀sẹ̀ tuntun. Bó bá rò wípé kìràkìtà ènìyàn ló ń yí ìgbà ẹni padà irọ́ ńlá ló pa. Ajẹ́ pé òun mọ ọ̀nà ayé, ajẹ́ òun mọ ìgbékalẹ̀ ayé. Tó bá jẹ́ wípé ó rò wípé làágùn nìkan ló lè gbé ọ, ó kù díẹ̀ káàtó nínú ìmọ̀ ẹ. Torí bí èèyàn bá ń làágùn tí kò bá sí ipá ìrànlọ́wọ́ ńbẹ, ènìyàn máa sáré, eré ẹ̀ máa dàbí pé kò mọ̀ ṣá. Lóòótọ́ nínú ayé yìí, ayé yìí ò ní fún ẹ ní nǹkan tó o bá fẹ́. Nǹkan tó o bá fi agbára béèrè lọ́wọ́ ayé, ò ní ayé máa fọ. That this life will not give you what you deserve, it will give you what you demand. Báwọn olóyìnbó ṣe sọ nìyẹn. Ìyẹn ni pé gbogbo eré ẹ pátápátá ló wà lọ́wọ́ ayé, gbogbo àṣeyọrí ẹ pátápátá ló wà lọ́wọ́ ènìyàn. Ṣùgbọ́n wọn à ní wá sí ọ̀dọ̀ ẹ, wọn à ní bọ́ sí ọ lọ́wọ́ àfi tó o bá jókòó tí tó o fi gbogbo pá béèrè lọ́wọ́ ẹ. Ipá téèyàn dẹ̀ fi ń béèrè ó ní pá Ọlọ́run. Béèyàn bá kọbi ara síbi tí ayé ẹ bá wà, Ọlọ́run máa rán ìrànlọ́wọ́ sí ènìyàn. Ìwé Rọ́ọ̀mù wípé àwọn kan wà tí wọ́n ń sáré, àwọn kan wà tí wọ́n ń fẹ́ ní ìhà tó lágbára jù, ó ní Ọlọ́run tó ń ṣàánú. Jẹ́bú ti ń wọlé lọ sùn kí àánú Jésù kó wà lórí ayé rẹ̀. Orí ọ̀fẹ́ tó tayọ nínú ìrìn àjò, orúkọ Jésù kólúwa kó yọ sí ọ. Ìhà ti Ọlọ́run tàbí ìdásí ọ̀run ó máa ń jẹ́ kí iṣẹ́ ènìyàn kó ní èrè. Ẹ gbọ́ Bíbélì wípé bí kò bá ṣe pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tó ń kọ́ ṣe lásán ni. Ìyẹn ni wípé nínú ìrìn àjò ayé ẹ, bí àánú ò bá dá sí, kìràkìtà ẹ lè mọ̀ lérè. Ìyẹn ni kó o jẹ́ kó rẹ́gísítà sí ọ lórí bó o ti ń wọlé lọ sùn lálẹ́. Torí Olúwa fi ìran rẹ wọ̀n mí, mo rí pé o tẹríba pé Olúwa ọjọ́ wo ni iṣẹ́ mi gan fẹ́ lérè láyé, ọjọ́ wo lèmi gan tiẹ̀ fẹ́ ní àkójọ, ọjọ́ wo lèmi gan tiẹ̀ fẹ́ wà níbi tí màá bọ́, tí màá tiẹ̀ ní ẹ̀rí ìdáhùn àdúà. Torí bẹ́ẹ̀ lolúwa fi ọ̀rọ̀ ìran mi sí ọ pé kìràkìtà tí ò bá ní ọwọ́ àánú Ọlọ́run nínú, ènìyàn máa sá eré kò dẹ̀dẹ̀ ní ìtumọ̀. Òlí rẹ tí ń bẹ fàdúà sí ọwọ́ lílọ sùn lálálẹ́, olótúnbẹ gbàdúà lálẹ́ pé orúkọ Jésù Olùgbàlà kí àánú darapọ̀ mọ́ ìgbìyànjú ẹ. Olúwa ti bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ, ìgbìyànjú ẹ máa fọ, ọwọ́ Ọlọ́run yóò dìde sí ọ, àánú Jésù yóò dìde sí ọ, orí ọ̀fẹ́ Ọlọ́run yóò dìde sí ọ lálẹ́ ìbò tí ń wọlé lọ sùn. Kó o rí ìrànlọ́wọ́ ńlá, kó o rí ọwọ́ ìgbé dìde, agbára Ọlọ́run yóò darapọ̀ mọ́ ayé rẹ̀, ìwà ayé rẹ̀ ò ní dira dáradá. Bá a bá rí ipá kan èyí tó wà nínú òkòkò tó mọ ń yí iṣẹ́ ẹni dànù, ipá yẹ kó wọlẹ̀ láàyè. Bá a bá rí ipá kan èyí tó wà nínú òru tó mọ ń ba iṣẹ́ ènìyàn jẹ́, ipá yẹ kó wọlẹ̀ láàyè. Ọ̀tá wà mọ́mì, ọ̀tá wà dádì, ọ̀tá wà. Ọ̀tá wọ̀nyí kìí máa dẹ̀ ṣiṣẹ́ tí à ń fi ojú rí. Ohun tó dúró de wípé kó ń gún ìlágùn ẹ kó sọ de òfo. Gbogbo àti agbára èyí tó mọ ń sọ ìlágùdò fo bó ti ń gbìyànjú tá tó yí dànù, agbára yẹ ni mo dojúkọ lálẹ́ yìí, orúkọ Jésù Olùgbàlà kí agbára yẹ kó parẹ́. Sórí èyí tí mo fẹ́ sọ fún ọ lálẹ́ tá a dẹ̀ fẹ́ fi gbàdúà, ó ni pé ẹ yọ ọwọ́ ènìyàn búburú kò nínú ìgbìyànjú mi. Torí tó o bá rí ìgbìyànjú tí ò lérè, gbàgbọ́ wípé ọwọ́ ìkà, ọwọ́ ọ̀dájú àti ọwọ́ ènìyàn búburú wà nínú ẹ. Mọ́mì, má tí ì rópin rárá, kó o dé àjọ gbàdúà tí mo fẹ́ gbà lálẹ́ yìí, má tí ì rópin. Torí Ọlọ́run yóò dáhùn àdúà yìí. Torí bẹ́ẹ̀ náà fi rán mi sí ọ gẹ́gẹ́ bíi wòlíì kí n máa fàdúà sí ọ wọlé lọ sùn. Sórí tó o bá rí ìgbìyànjú tí ò bá ní èrè, tó o bá rí làkàkà ẹ tí ò yọrí sí ẹ̀rí, mọ̀ wípé nǹkan kan wà nínú ibi tí ojú ẹ ò tó, tó sọwọ́ òdì sí ọ. Kí lè àsáwọ̀ tó sáwọnú ayé ẹ tí ò jẹ́ kí gbìyànjú ẹ ó lérè? Bẹ́ẹ̀ ni òun la fi ń gbàdúà. Iṣẹ́ òru ni o, lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ ọ̀tá èyí tó sáwọnú ayé ẹ yẹ òun ni ò jẹ́ kí gbìyànjú ẹ kó lérè. Mọ́mì, iṣẹ́ ọ̀tá ni sà,
bẹ́ẹ̀ni ẹgbọ́n tí bàbá tó ní oko yẹn sọ fún àwọn ọmọ ẹ̀ pé ọ̀tá ni ó ṣe yìí òun ló jẹ́ kí àṣàwọ̀ kan wọnú ayé ẹ̀ ó ń gbìyànjú bàbá ṣe bó ti lọ látàárọ̀ o lo tún padà dé yìí o sáàsùn sílé ó tún padà dé agbára kan náà tún sọ pé o ní wá pẹ̀lú testimony o gbọ́ tí bẹ́ẹ̀ni wípé asán ni tó ní kéèyàn jí kòtòkòtò òwúrọ̀ kó tó wá jóúnjẹ ìkáàánú ọlọ́run gangan mọ̀ pé bí òun ò bá dá sí ìgbìyànjú ẹ bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ ló fi rán mi sí ọ pé kémi àti ẹjọ́ gbàdúrà ọwọ́ tó darapọ̀ mọ́ ìgbìyànjú ẹ tí ò jẹ́ kó yọ kí ọwọ́ yẹ kó gbiná òun ni mo fi ń bá ẹ gbàdúrà lálẹ́ yìí bẹ́ẹ̀ni òun gbìyànjú mọ̀mọ́ ṣùgbọ́n ọwọ́ kan wà tó ń darapọ̀ mọ́ ìgbìyànjú yẹn tí ò jẹ́ kó lọ ọwọ́ tó ń darapọ̀ mọ́ ìgbìyànjú ẹ̀ orúkọ jésù ọwọ́ àìrí ni agbára àìrí ni májẹ̀mú kan ni ipá kan ni ọ̀tá àyànmọ́ ẹ̀ ni mo ṣe sọ fún ọ pé ogbógo wáyé ogóyẹ náà fẹ́ kó yọjú ọwọ́ tó darapọ̀ mọ́ ìgbìyànjú ẹ̀ èyí tí ò

sáré kéré kó má nítumọ̀ yẹ jájọ bàjẹ́ ẹnìkan ló máa ṣe àmì àdúrà ibi tí ọ̀tá bá ṣẹ́ dé lórí ayé rẹ̀ ọya sọ bẹ́ẹ̀ bó ti ń wọlé lọ́sùn ibi tí ọ̀tá bá ṣẹ́ dé lórí ayé mi ibi tí ọ̀tá bá ṣẹ́ dé lórí ọmọ mi ibi tí ọ̀tá bá ṣẹ́ dé lórí ìpín mi orúkọ jésù olùgbàlà ẹ di òkú láti òní lọ o gba ilé o dẹ̀ mọ̀ àti gbà tó ti kó wọ ilé yẹ o dẹ̀ ní àkójọ iṣẹ́ ọ̀tá ló bá ẹ wọ bẹ̀sà yájọ bàjẹ́ láàárọ̀ ńlá ìwọ náà ló gbìyànjú tó ń ṣiṣẹ́.

nìyẹn. Ìwọ náà ló gbìyànjú pé kó wá owó kó gbaṣọ, ṣe ló dẹ̀ dàbí wípé ó di pé gbogbo nǹkan dàrú àti ẹ̀ ti rí nǹkan ṣe kan ó dẹ̀ di ogun. Ìwọ rèé nígbà kan bọ́n bá wo ṣọ́ọ̀bù ẹ tí gbogbo nǹkan pọ̀ ńbẹ̀, ṣọ́ọ̀bù ọ̀hún ló da oro mọ́ ọ lórí. Mọ́mì, iṣẹ́ ọ̀tá ni, ohun tí Olúwa ní ká bàjẹ́ láàárọ̀ ọ̀la nìyẹn. Ní àárọ̀ ọ̀la bó o bá ti dé mìíràn bus stop, gbé maruwa kó lóun lọ sí Moruga. Bọ́ọ̀lẹ̀ ní Moruga yẹn,

0: Ọlọ́run yóò fún ọ ní àkójọ lórúkọ Olúwa. Agbára Ọlọ́run yóò fara wọn lórí ayé rẹ. Àlàáfíà fún ọ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́. Olúwa yóò fi àánú wọ̀ fún ọ. Wà á dẹ̀ rí ọwọ́ rere Ọlọ́run. Má gbàgbé pé Olúwa fi àṣẹ fún wa láti àná pé ká dá ọrẹ ojú rere ní nǹkan tí ò fọkàn sí. Pé yóò di ńlá mọ́ ọ lọ́wọ́ 210 naira. Olúwa ní kò da fún ara rẹ, kò da fún ọmọ rẹ, kò da fún ìyàwó rẹ, kò da fún gbogbo ènìyàn tó wà láyìíká ẹ. Ọrẹ yẹ fi síbẹ̀ ká pàdé láàárọ̀ ńlá kó wá dá ọrẹ tiẹ lálẹ́ yìí. Fi sínú àkáǹtì tí mo pè fún oyè 3246607016 FCMB Christ Apostolic Church Faith River Assembly Abi 6142083872 6142083872 OPI Daniel Olufemi Komolafe. Wà wá pè mí bí Olúwa ti ní kí máa fàdúrà sí ọ wọnú òru lọ lálálẹ́. 08029305728 Gbogbo ẹ̀yin dẹ́ bá pe nọ́mbà yìí tí mo bá dá inú ẹ pe nọ́mbà kejì tí evangelist pè fún yín.
1: 070-14-33-8111 070-14-33-8111 or 070-7245-4941 070-7245-4941 or 08028
0: Agbára Ọlọ́run yóò ràn lọ́wọ́. Orun ayọ̀ ló máa sùn. A pàdé láàárọ̀ ńlá ní mìíràn lórúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́. Àdúrà rẹ máa gbà ojú òde ní tì ọ́. God bless you. Kò sùn láyọ̀.
2: From Lagos, this is
3: Jordan. 5.5 FM. This is Jordan.

0: ṣẹ́rú ọlọ́lá máa ó.
1: Òkè láyé mi wá ó.
0: Oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Tẹ bá kọ́ tẹ ò padà ó.
1: Máa fi ìṣàtẹ̀gùn dókè ó.
0: Ẹ wá kí Simoni, oṣó ilé mi ẹ dẹ̀yìn.
2: Oṣó ilé mi ẹ dẹ̀yìn.
0: Àjẹ́

0: ìbímọ rẹ sọ ìdìjọba rẹ òkú rí ó sájọ dání padà sẹyìn àwọn òkè láfọbí àgbò òkè kékèké bí ọdọ àgùntàn kí ló ṣe òkú tó sájọ dání tó padà sẹyìn ẹyin òkè látẹnfọbí àgbò kékèké bí ọdọ àgùntàn wárí ìwọlẹ níwájú olúwa níwájú ọlọrun jacob ẹni tó sọ àpáta dé adágún omi àti òkúta ìbọn dé orísun omi ní ọsẹ yìí àkáǹtì ẹ dé orísun owó kí owó máa ya kí owó máa ya ó ní tó sí ìkòròdú ìṣòro ẹni abami ni rana malegera madua sata ṣòro alẹ́ yìí fún ènìyàn 8,000 ní bàbá mi ní kí n ṣiṣẹ́ fún ẹ̀mọ̀ kẹ́ bó sọ fún ìlàrọ̀ àná sunday bẹ́ẹ̀ ìṣòro tẹ̀lé ìṣòro tẹ̀lé àti ìṣòro ẹ̀ àwọn angẹ́lì ọ̀rọ̀ ló ń bọ̀
1: gbogbo
0: ẹnikẹ́ni tó fura pé aṣọ ìṣẹ́ ló ń wọ̀
1: kó
0: wà ń bẹ̀ lálẹ́
1: yìí
0: ojú ò ní pọ́n
1: yìí
0: àárọ̀ la
1: tomorrow morning
0: ló ń lò
1: nìyẹn
0: ní fagba
1: at fagba
0: gbogbo ayé ló ti mọ̀
1: the whole world already knows
0: every Tuesday morning
1: ṣé gbogbo ọjọ́ Tuesday
0: in thousands
1: ní ẹgbẹ́gbẹ̀rún
0: la máa ń pàdé
1: we together there
0: ní fagba lagos
1: at fagba lagos
0: ẹ sóríire
1: you will prosper
0: ẹ rogolo
1: you will use your glory
0: ẹ ra àánú
1: your promise
0: yóò dà fún yìí
1: that's why we
0: do and lọ́rú ẹ bọ́lẹ̀
1: nìyẹn
0: every monday
1: tí
0: bá ti press owó
1: báyìí water brown that morning
0: wà gbé omi tí mo tó rọ̀ wà nú ẹ̀
1: you get down water with oil in it
0: tó bá ti dá mu
1: as you drink it
0: wà dá yòókù sínú omi
1: wẹ
0: wà á wá fi yọ díẹ̀ sí
1: add a bit of salt
0: wà á fi wẹ
1: and bake
0: kò sí wíìkì
1: surely this week
0: owó ò lè dá lọ́wọ́
1: money will never
0: sit mo ní ìgboyà bẹ́ẹ̀
1: I have that confidence
0: wọ́n máa fún ní account number
1: they will give you the account details
0: sorry gbogbo yín bẹ́ bá ṣe ń ṣe
1: as they are doing it
0: emma kasam 23
1: 23
0: obìnrin máa kasam 23 yẹn
1: women return it
0: lẹ́ẹ̀meje lẹ́nu
1: 7 times
0: today ọkùnrin
1: 9
0: ẹ̀mẹ́sàn
1: 9 times
0: ẹjẹ́ lọ pẹ́pẹ́ ìrúbọ fún ọjọ́ monday
1: tẹ̀lé for monday
0: abẹ́ sílẹ̀ kọ́
1: sí one open door of the week the account detail unity bank 0032 39 3701 again unity bank 0032 39 3701 freedom apostolic revival international ministry is the name of the account I can use the first bank account is 20 14 65 19 06 again first bank account 20 14 65 19 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123 2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Mo sọ tẹ́lẹ̀ sí ẹgbẹ́ ògo titun ẹ ò tún jìyà mọ́ àjí ló máa jọ ìwà ní
1: Facebook
0: ìyẹn ló fi máa mọ original page wa
1: Prophet
0: Samuel
1: Adébáyò
0: Òjó bàbá authority ọ̀gá lọ́sàn-án rẹ̀ yẹn
1: báyìí
0: kó mọ̀ sí ẹni tí ò ní ṣẹlẹ̀ torí áńgẹ́lì tó fẹ́ yọ sí wa lọ́sẹ̀ àti ríru ẹ̀rí ìrìn àjò gbogbo àpàdé ní
1: program
0: ògùn ọlọ́run yóò fara
1: láyé yìí
0: gbogbo ẹni tó bá rí sọ fún wa pé.
1: I will use my glory.
2: From Lagos, this is
3: Jordan 105.5. Station with a voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Ẹja máa ṣe bẹ́ẹ̀ ká tún máa kí ní gbogbo tẹ́ ti nírọ̀pẹ́ tẹ́ ti ń gbọ́ ìkànnì yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò níbi tá a ti ń bọ́ lọ́hún pàdé. Ẹ wá ọkọ̀ fìdílé o, níbi tá a fẹ́ máa bọ́ lọ́hún pàdé lákòókò yìí. Bàbá wa ti wà ń kalẹ̀. Prophet Dr. MS Fabi yìí, bàbá Possibility JP. Bàbá wa, ẹ súre fún wa láàárọ̀.
0: Jehova,
2: mímọ.
0: Jesu Kristi,
2: mímọ.
0: Holy Michael,
2: mímọ.
0: Ọlọ́run tó nílẹ̀ àti ayé àti gbogbo ènìyàn tó bẹ nínú rẹ̀. Bàbá gbọ́ pé wá
2: mí.
0: Fún ìmọ́lẹ̀ tí àròpá máa rí tarí lówùúrọ̀ yìí, ọ̀pọ̀ kú wọn ò jí mọ́, ọ̀pọ̀ sùn wọn ò lè dìde. Wọ́n rọ lápá wọ́n rọ lẹ́sẹ̀ tí wọn ò rí bẹ́ẹ̀ olúwa gbọ́ pé wá
2: mí.
0: Fún jíjáde fún wíwọlé lónìí, bàbá má jẹ́ kó mú ẹkún jáde. Gbogbo ẹni tó gbọ́ mi, mo dẹ̀jẹ́ Jésù léyìn lórí, mo ya mọ́tò sí mímọ́, mo ya àrìnàjò yín sí mímọ́ lónìí. Ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́, agbára tí ń tini sẹ́nu tírélà, agbára tí ń tini sí ẹnu ọ̀kadà, agbára tí ń gba odidi ẹsẹ̀ lọ́wọ́ ènìyàn, agbára tí ń fọ orí mọ́lẹ̀, agbára tí ń já pọ́ọ̀sì gbà, tí ń já fóònù gbà, olùwàbá wí. Bàbá rí àwọn ẹ̀mí àṣìṣe tó máa jẹ́ kéèyàn fúnra ẹ para rẹ̀ kó pokùn so kó dáná sun rẹ̀ kó bẹ́ sómi. Irú àwọn agbára bẹ́ẹ̀ jíjáde yín lónìí kò ní kọlù yín. Wíwọlé yín kò ní kọlù yín. Mo wá yà yín sí mímọ́ àti gbogbo iṣẹ́ yín olè arolè ẹ̀mí kò ní jà yín. Bí ẹ ti ń jáde lọ, mo dẹ̀jẹ́ Jésù lé yín lórí ẹyẹ lọ múre bọ̀. Ọ̀tá tó bá dojú jọ kọ yín, tó dojú kọ yín, tó dojú jà kọ yín, ó yá kó fẹ̀mí ẹ̀ di.
2: Èyí
0: tó dojú jà kọ mọ yín, aya yín ọkọ yín kó fẹ̀mí ẹ̀ di. Gbogbo bí tẹ ti ń retí àti rí nǹkan gbà lónìí, ẹ lọ gbáre, ẹ lọ gbayọ̀, bẹ́ẹ̀ ní pàdánù òun dára. Jésù Olúwa wa.
1: Bàbá, ìní tí ń ṣe ọjọ́ ajé ọjọ́ Monday, kí lóhun tí kí ní àkọlé ọ̀rọ̀ wa?
0: Gbogbo ọjọ́ Monday, gbogbo ẹni tó bá ń bá ètò yìí lọ lójoojúmọ́ ni ètò
2: yìí.
0: Every day ni gbogbo ẹni tó bá ń bá mi lọ́mọ̀ pé gbogbo ọjọ́ Monday la fi ń dúpẹ́.
2: Torí
0: olórí ọ̀rọ̀ pé òye ká dúpẹ́, òye

0: kadupe isele isele kaakiri
1: ori ofe la rigba anu la rigba anu la rigba
0: imola lorun doju ko wa torun to joju ke nikan
1: eyin lo ko se nikan ori ofe ni o ki shawe
0: ki shagbara
1: she bi
0: ton tin lo pa won yan si church
1: ton do daro su
0: church nibi ti mo to ya yawo church nibi ti o je pe ni church le nikan su ti oji
1: iyan ni pe ori ofe la rigba
0: eyin wa lorun ja dupe lowuro ye oluwa mo dupe o mo dupe temi o mo sope temi o eni to da si loyege eni to wa laye yin o oluwa o se fun mi o baba e ja dupe lowo olorun fi fe da dura Oluwa Oseun baba Oseun omo Oseun omo Oseun oju wa fun ese wa fun enu wa fun ara wa fun ise wa kele wa fun owo wa fun oko wa fun iri wiwole jijade wa Oluwa gbọ pe wa o Jesu Oluwa wa
1: amen
0: David wi pe ni bo ran owo
1: iwa yo ti wa
0: oni lowo Olorun
1: ni
0: ipo la bo wa ni
1: where is protection lẹyin owo Olorun apart from God
0: se mo lo si police station
1: to lo kala pa mo le to go and see police ma to kill them masslessly won
0: wonu oja won ko ba gba won lo loda tan ni sagberu ni abi ba sa
1: ta la la buwa and the
0: protection
1: is only one person to
0: ala buwa
1: and
0: David ko no re Oluwa ni oluṣagun
1: mi Lord is my shepherd I shall not want
0: o mi mi dubule ni pa
1: koko tutu mo súre fún ẹnìkan lónìí ohun tó
0: ti dúpẹ́ lé lórí
1: nípanu rẹ jẹ
0: adúpẹ́ lẹ́ẹ̀kan sí
1: lórí
0: gbogbo ohun tọ́lọ́run kó lé wa lọ́wọ́
1: tí ò jẹ́ kéṣù gbogbo mi lójú wa
0: tí ò jẹ́ kán jágbà lójijì
1: lórí ẹ̀mí
0: tá a fi ń mí ọlọ́run tí ò jẹ́ kán rí jágbà
1: ẹ̀mí tá a fi ń mí. God Almighty, we thank you for everything over our life. We thank you.
0: Yes, Oluwa wa.
1: Amen.
0: Eyin mo la ja gba ni gbogbo ojo lo gba adura lo gba lora igba pada. Oluwa mo ti fọ pa bere ose.
1: Ma je
0: pe fun pari ose.
2: Ma je ti fi aku ati ose pari re Oluwa.
0: Yes, Oluwa wa.
1: Amen.
0: E je wa gba ru en to saju mi won ose.
1: The first time I went ahead.
0: To no be fi ose ipo mi loju. E jo fo wa re se re.
2: Oja wo. Emi mo gbogbo en to saju mi won ose. To no ma
0: Jesu Oluwa wa gbogbo koto tan gbe sile fun ose
1: fun iparun for destruction for shame
0: fun emi kukuru fun biba lafia biba ere ise lati sondo ni gbese
1: Oluwa ni
0: koto yen pa bi peli wi pe
1: eni
0: to gbe koto
1: oni o ni o ti si
0: Oluwa gbogbo koto to nbe ni ose
1: ye
0: ota to gbe ni ko ti si
1: eni
0: bí ẹ ti yóò dẹ̀ máa rí bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ yìí ẹbí rẹ̀ ò ní sọnù ó ní sọmọnù ó ní sọkọnù ó ní sáyánù ó ní jẹ́ gbèsè ó ní kábàámọ̀ ó ní rí tìjú bí ọ̀tá ti fẹ́ gorí kò ní rí bẹ́ẹ̀ fún ẹ ní ọ̀sẹ̀ yìí ó wá jèrè àdúrà wọn ò níbi kan gbà kán lọ́wọ́ ẹ bí mo ti wí mo ya iṣẹ́ rẹ sí mímọ́
1: mo máa jèrè lọ́sẹ̀
0: ọkùnrin balẹ̀ ẹni rẹ ti kó kú lọ́sẹ̀
1: máa gba kú rẹ kú
0: lónìí a ní àṣọ lórí ọpẹ ìwé orí dábìdì 105 number 1-9 ẹ fi ọpẹ fún olúwa ẹ porúkọ rẹ ẹ fi iṣẹ rẹ
3: hàn
0: nínú àwọn ènìyàn
3: ẹ kọrin sí
0: ọgá ògo
3: ìyẹn
0: ni pé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ kí ló ṣe fún wọn kí ló ṣe fún èmi
1: ó fi àbòbò ẹ
0: ó kojú rẹ mọ́ ẹ wo yóò tó ti kó sí ẹlójú tó gbojú lọ́wọ́ ẹ
1: wọ́n
0: wo yóò jẹ́ tó jẹ́ lójú orun tó ti bẹ̀ lọ sọ́run
1: ẹ gbóyè
0: ìrìn àjò tó ti rìn lójú orun
1: orí
0: fóònù ló ń tẹ̀ tó fi sùn nígbà tó jí orí rẹ ló ti bá fóònù
1: síbẹ̀síbẹ̀
0: fóònù ò fọ ẹ̀mí rẹ̀ ò dẹ̀ lọ
1: ìyẹn
0: ní kó owó gbogbo iṣẹ́ tọ́lọ́run ṣe
1: kò sẹ́ni tó lè ṣe tó ó
0: dẹ̀ gbàdúrà fún
1: òní kábàámọ̀
0: òní kábàámọ̀ iṣẹ́ ìyanu rẹ̀ hàn àwọn tó ti gbẹ́kẹ̀ lọ lọ́run tí wọ́n lọ lọ́run
1: mìíràn ẹ̀jẹ̀ kọ́kọ́
0: máa yọ pé
1: lẹ́yìn ọlọ́run
0: ọlọ́run ẹ máa yọ ẹ máa wo lọ́run àti pa rẹ̀ ẹ máa wojú rẹ̀ nígbà gbogbo.
3: Ẹ máa ti iṣẹ́ ìyanu
0: rẹ̀.
3: Tó ti ṣe iṣẹ́ àmì rẹ̀.
0: Ìyẹn ni pálágbára ni tó bá ti ṣe kan lémi.
1: Máa dán tó tó ṣe sẹ́yìn. Ọlọ́run tó ṣe tó jẹ́ lọ́dọ̀.
0: Ọlọ́run tó ra bẹ́ẹ̀dì fún ẹ. Ọlọ́run tó pẹ̀ lọ́mọ ọ̀dọ̀. Ọlọ́run tó pẹ̀ lọ́rẹ̀ tó ń sun ọ̀dọ̀ ẹni kan tó ti dánú lè tiẹ̀. Mọ pé tó bá jẹ́ gbèsè lónìí oṣù lè kéré lọ́la. Máa dúpẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni kan burú ju tiẹ̀ lọ. Ìyẹn ni wé Job orí kínní ẹsẹ̀ kínní.
2: Ọkùnrin kan wà
0: ní ilẹ̀ òsì.
2: Orúkọ ẹni tí ń jẹ́
0: Job. Orúkọ rẹ̀ ń jẹ́ Job.
2: Ọkùnrin náà sì ṣe
0: olóòótọ́. Ó jẹ́ olóòótọ́.
2: Ó dúró ṣinṣin.
0: Ó dúró ṣinṣin.
2: Ẹni tó bẹ̀rù Ọlọ́run.
0: Ó bẹ̀rù Ọlọ́run.
2: Ó sì kórira.
0: Ó sì kórira ṣùgbọ́n ẹsẹ̀ karùn-ún sọ wípé.
1: Verse 5 says.
2: Ó sì ṣe.
0: Ó sì ṣe.
2: Nígbà tí ọjọ́ àṣẹ.
0: Níjọ́ tí ọjọ́ àṣẹ àwọn ọmọ rẹ̀ pé. Ó ránṣẹ́. Ó ní bóyá
1: òun
0: kẹfà
1: ǹjẹ́
0: ǹjẹ́
2: ó di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ ọlọ́run wà níwájú olúwa
0: pẹ̀lú bí Job ṣe jẹ́yàn dáadáa tó ń rúbọ fún ọlọ́run sátani wà pẹ̀lú wọn ọlọ́run wá bí sátani pé
1: níbo ló ti wà
0: ó ní mò ń lọ síwájú
1: sátani
0: ní mò ń lọ síwájú mò ń lọ sẹ́yìn nírèkírò nínú rẹ̀ ọlọ́run wá béèrè lọ́wọ́ sátani ọlọ́run béèrè lọ́wọ́ sátani pé níjẹ́ ó kíyèsí
1: Job
0: ẹni tí ó sí kejì rẹ̀
1: ó ní
0: ó ní kò sẹ́ni tó bẹ̀rù bíi Job
1: oníṣẹ́
0: Job wá dábẹ̀rù rẹ ni
1: nítorí pé ó kẹ́ ẹ ní ẹja tó
0: bọ̀rọ̀ rẹ̀
1: kí gbogbo nǹkan rẹ̀ dàrú
0: tí ò bá ní sẹ́yìn
1: ìyẹn
0: ni màmá tó gbọ́ mi ní àkókò
1: yìí
0: ó ti dúpọ̀ níbalújẹ́ o
1: orúkọ
0: tó débẹ̀
1: má sí ọlọ́run
0: má ní. Pẹ̀lú gbogbo ìyìn Job
1: àti ìdúpẹ́ àti ìbòrè Job
0: sátani
1: gbèsù. Sísan made him to fall. Everything he had when he did not come back from God.
0: Gbogbo ohun tí sátani bàjẹ́.
1: Everything he destroyed.
0: Tí ó Job ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ọjọ́
1: kan gbogbo rẹ̀ rú. And he keep for many
0: years won the
1: everything he needs. Ọlọ́run padà dá ìkọ̀lọ́ Job
0: padà. Ìgbẹ́yìn rẹ̀ dá ìṣáájú lọ.
1: Bó o bá ní sùúrù má pa rẹ̀.
0: Ronú níwọ̀nba. Lóòótọ́ yẹn lára ara ni ẹ́. O gbọ́dọ̀ wò pé ṣé èmelele ìṣe bá.
3: Ṣùgbọ́n
0: dúpẹ́ fún ọlọ́run bí Job ṣe ń dúpẹ́ ẹ ṣe
1: tọkàntọkàn
0: bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́
1: ẹ ṣe tọkàntọkàn
0: má dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má dúpẹ́ yín bóyá o dúpẹ́ yẹn láti
1: fi kọ́kọ́ dúpẹ́ níta
0: bó fi ara rẹ dúpẹ́
1: rẹ dúpẹ́
0: ṣé tinútinú kì í ṣọpẹ́tà ń dúta tún tẹ fún
1: ìṣọpẹ́tà
0: ń dúta tún ṣe fún mi
1: mo dẹ̀ gbàdúrà orí ọgbọ́n
0: òdìtán lẹ́nu rẹ
1: ìyẹn
0: níbi tí kù 22 nọmba 19 to 22 sọ wípé kí ó lè dára fún yín
2: gbogbo
0: ohun tó bá bẹ dúpẹ́ fún ọlọ́run má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o
1: mo ti
0: sọ̀rọ̀ fún lórí rédíò
1: yìí
0: ọkùnrin kan ló lọ fún pásítọ̀ rẹ̀
1: lẹ́ràn
0: ní àkókò ọdún bóyá fún pásítọ̀ rẹ̀ lẹ́ràn yẹn.
1: Ó
0: kó ìdọ́jà tó mọ̀ jẹ́ pé ẹran ìtóbi owó ẹ̀lẹ́sẹ̀lẹ̀ lọ́jọ́ ojú ló fọ́ ṣọ́ máa ń jojú mẹ́ran ni ó dẹ̀ rẹ ẹran tí ojú rẹ̀ fọ́ pásítọ̀ rẹ̀ náà kà á sí ìbò fún mi lẹ́ran amayojú dànù ní àdìgò
1: orí dànù pẹ́ pàápàá
0: àìsàn sí lára ẹran yìí ìyẹn ó sọ pé èmi ló gbẹ́rù ẹran yìí fún
1: kí ọlọ́run
0: sẹ́ẹ̀lì kò dẹ́ lóhùn ìyàwó rẹ̀ lóyún lẹ́yìn ọjọ́ yẹn ìgbà tó dẹ̀ máa bímọ
1: lẹ́yìn
0: oṣù kẹsàn-án ó
1: tọ́
0: ma dúpẹ́ mo fẹ́ ràn kan sí
1: chọ́ọ̀tù
0: fẹ́
1: dá o sí chọ́ọ̀tù
0: ṣeun tó dáadáa ní bó ṣe má ṣe orí àbùkù yóò dẹ̀ dára fún ẹ
4: èdè lọ́jọ́ tá a fi ń dúpẹ́ ẹja dúkì lọ́hùn tá a bá wá padà dé má pẹ́ ọ̀hún ẹ̀rọ fẹ̀yìn tí ẹ fẹ́ sun ẹ̀jẹ̀ yín fẹ̀yìn tá ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwa tá a mọ̀re tá a sì mọ̀ pé ó yẹ ká a dúpẹ́ gbogbo ara báyìí la fi ń padà bọ̀.
5: Orúkọ mi ni Elizabeth. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí mi wá sínú ìjọ yìí ọlọ́run ṣẹ́gun ọjọ́ pípẹ́ nínú ayé mi. Ogun náà ni wípé ní ìgbà kan mi kì í réyàn fún mi ní 1000 naira. Mi ní experience ẹ̀ pé èèyàn nídìí ẹ̀kọ́ èèyàn kó wá rí èèyàn fún yàn lówó mi rírí. Kò ní ṣe tí mo bẹ̀rẹ̀ sí mo wá sínú ìjọ yìí. Ìjọ tẹ́nì kan kọ́kọ́ fún mi ní owó tó fún mi ní 70,000. Ìjọ ẹ̀ báyìí mo tún wá ń pe àwọn ọmọ mi. Olúwa fẹ́ràn wá bá mi wo ṣé 700 ni àbí kìnìún ó ní 70,000. Ó yà mí lẹ́nu gan so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ẹ̀rí mi kejì ni wípé gbàtà parí ìṣòro ní orí fíìmù. ijo keji njo saturday mu wa lori ninu le sha ti mo sun pe a o ti re mi beni kon se pe mi le niye mo de ti toro phone lowo e ti pe ti pe pe a pe phone mi ni first bi eni e sha se pe mi ni pe a nbo mo wa mo ni mo wa nle o ni ahun ti de shop mi pe mo ba mi shop a te shop le se fe raja ni o sha ni ti ma bo ngba ti ma de be o sha fun mi ni phone gba ti ma ye receipt wo 130 phone 130 ni eni e ra fun mi elenke elenketa elenketa ni pe leyin igba yen laarin osu yen mo tun reyan se nkan mi to worth the 500,000 fun mi mo dupe lowo
6: o ni won ki reyan fun mi owo e to ma ko fun lo fun ni 70,000 eni keji nigba ta pari ipago ta se lori feed eni yen ra phone o toro phone lowo ko ra o po won loju orun ba jo je so orun show yen lowo lo fe ra jo don won raja ko sa ma bo owo receipt phone lo je 130,000 eleketa ni pe bo ki se ra nu gba ri tele tele nigba ta nu ma de eni kan se nkan to worth 500,000 fun ohun mo de gba dura gbogbo owo ti ona ji mo to je pe se ka won sa ni won ko ko ji eni mo lu e lo bi fun e ona ma na fun e
0: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
4: SMS fe baba pastor lori WhatsApp e le fun ranse fun to ba fe pe yin ko ero
0: ero keji oni
4: 080 080 50 50 27 27 56 56 21 21
0: ero iketa
4: ero iketa
0: 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kan asi
4: ohun
0: ni Eco Bank 38
4: 38
0: 12
4: 12
0: 15

0: 0185 25 2 4 1 1 0 1 0 1 89 89 25 25 2 2.
1: Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní rú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ ẹ̀rí ni ẹ ti gbọ́ yẹn gbogbo
2: ẹni tó ń kọ́ mi ẹ ti gbọ́ àwọn ẹ̀rí yẹn ẹ ti gbọ́ ẹ̀rí
1: ẹ̀rí ṣe máa jù bá yẹn lọ
2: ẹ
1: ti gbọ́ fóòn nọ́mbà
2: tí a pè síbẹ̀ yẹn ẹ ti gbọ́ àkántẹ̀ máa fi owó sí lóò díẹ̀ tó nù kún nìkan
1: kò sọ ohun tó ṣe fún ọlọ́run tó gbé àfi tá a bá ṣera lókun ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
0: Bàbá lórí ọgbọ̀n ọdún èyí tá a ṣe kọjá.
1: A dúpẹ́ lórí gbogbo ẹ̀yin tí ẹ wá sí
2: program
1: ọkàn ọdún tí a ṣe ní ọjọ́ Friday ọjọ́ Sunday tẹ́tí báàbọ̀ láti Tuesday.
2: A ó rí ní
1: bára wa ṣe lẹ̀kùn aṣí fún yín. Gbogbo ohun tẹ́ ti ṣe èrè máa wọ mẹ́kọ́ ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wá àti bàbá wa Wonderland. Gbogbo ẹ̀yin tẹ́ wá àti àwọn olórí tó wá yóò dára fún yín ọkàn yín àbàlá rí ní bára wa ṣe o. Ní ọ̀la.
2: Tomorrow.
1: Má fi ṣeré o.
2: Don't joke with it.
1: Program wa ni atolola.
2: We have program at tomorrow.
1: Meje, ago mesan aro
2: la. By 9 the morning.
1: Ago meje la ye program tori tori awon
2: sareji sareji.
1: Adi bi si ago mesan aro
2: ko wa fi sere.
1: Gbogbo e ti e fe se cancel de be sona. E de de ke mu number. Program yes at jo 12 o'clock. Ama promise after 12. E de de be yo da fi
2: ni yan lo yan ba de.
1: Gbogbo e ro sona ta jo ngba de je ka
2: ite. A fe ma di awon yan mo. E de be
1: de de pa e be ri mi go.
2: E de de
3: From Lagos, this is
4: Jordan
5: 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for